0: bàbá ọlọ́run tó pé wo ni akíyan soye fi tán dáńdẹ bàbá orí òkè ìtúsílẹ̀ tí í ṣe tán gbogbo abiyamọ ẹwà gbàdúrà.
1: Kí gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run tẹ lórí ọ̀fẹ́ àti gbọ́ mi ní wákàtí. Máyì rédíò yẹn kúrò sà, máyì rédíò yẹn kúrò mà. Arán mi sí ọ̀sà, arán mi sí ọmà. Orúkọ mi náà ni Wòlíì Ajírere Victor Daniel, aka Àyànfẹ́ Jésù tí gbogbo ayé mọ̀ sí Bàbórí Òkè Túsílẹ̀. Ó ṣe ń gbọ́ mi nígbà kọ́kọ́ àbó tí ń gbọ́ mi tẹ́lẹ̀. Ìròyìn ayọ̀ ni mo mú wá fún ọ ní léèní léèní wàárí ìrànlọ́wọ́ gbà. O bojú rere àtànú Ọlọ́run pàdé. Gbogbo ibi tó o bá ti fẹsẹ̀ rẹ tẹ̀lé ni o bá àánú Ọlọ́run pàdé. In the name of Jesus. Inú mi kàn dá dédé dùn kí nìdí. Àwọn ẹ̀rí tó ṣòro gbàgbọ́ ń tẹnu àwọn èèyàn jáde. Àwọn tí ò rí mi rí tó sì jẹ́ pé àṣeorí afẹ́fẹ́ ló lọ kanyé wọn níbi tó wà. Mélòó mélòó wá nìwọ tó ń gbọ́ mi ní wákàtí? Màmá arán mi sí ọ̀sà, arán mi sí ọmà. Olúwa ní kí fi ìpè mi gbàdúrà fún ẹ̀yìn kan tẹ́ ti dé ìkóríta ìsìn. Ìkóríta kò yé yín mọ́. Ìkóríta táyé fẹ́ fi yín ṣẹ̀ sí. Olúwa ní kí fi ìpè mi gbàdúrà fún yín. Àwọn kan gbèsè ń já wọn kulẹ̀. Wọ́n fẹ́ sanwó lé, wọ́n fẹ́ sanwó sukú ọmọ. Ó dà òkú tó di aago méjìlá. Ọlọ́run tó bẹ arábìnrin kan tó fún wa ní ẹ̀rí lánàá, odidi ìyàwó kábíyèsí, tó bẹ wò lọ́nà tí kò lérò. Kó tó di aago méjìlá bí ìpè bá ń bẹ lórí mi, ó máa bẹ wọ́n náà wò. Ó máa bẹ iṣẹ́ rẹ wò. Ó máa bẹ ayé rẹ wò. Gbèsè tó jẹ yẹn máa di sísan léni. Àwọn tí ń retí pé gbèsè yẹn ò ní rí san, kí lè òní tó sú? Ó máa fi wọ́n ṣe àtẹ̀gùn ògo. In the name of Jesus. Sáà gbìyànjú ti tẹ̀lé ohun tí mo bá ti ní kó ṣe. Bíbélì ni bí wọ́n bá fẹ́ tó sì gbọ́ràn dandan ni kó jèrè lẹ̀ náà. Ẹni bá gbàgbọ́ nu wòlíì dandan ni kó jèrè wòlíì, ẹni bá fomi jẹ́ fúrúgbìn dandan ni kó fayọ̀ka. Ohun tí bàbá mi Jésù oníṣẹ́ ìyanu sọ fún mi lánàá ni pé gbogbo àwọn tó bá ti fi èní gbọ́, mo fẹ́ fi àánú yanjú ọ̀rọ̀ wọn. Àfi tó o bá tẹ̀lé ohun tí mo bá ní kó ṣe lórí afẹ́fẹ́ ẹnìkan lókù. Bá ń ṣe kankan, ó yá mú iyọ̀ dà sínú cup, da omi díẹ̀ síbẹ̀, gbé sí ẹ̀gbẹ́ rédíò bí tí mo ti ń sọ̀rọ̀ yẹn, torí àṣẹ fẹ́ ti ara mi jáde síbẹ̀. Mo kọ́kọ́ padà bọ̀. Ẹjẹ́ sáré dé yàrá òkè, kàsáré gbọ́ tẹ̀símọ́nì ìyá kábíyèsí, kàsáré gbọ́ torí ó gùn díẹ̀ kí tó wá sọ tẹ́lẹ̀ sáyé rẹ. Ẹyin kan máa gbàgbé pàdé wòlíì kan lórí afẹ́fẹ́. Àfi tó o bá tẹ̀lé ohun tí mo bá ní kó ṣe lórí afẹ́fẹ́ ẹnìkan lókù. Bọ̀ tó o bá ti tẹ̀lé, Bíbélì sọ pé bí ó gbójú mi sórí òkè wọ́n ni, níbo ni ìrànlọ́wọ́ mi àti wá? Ìrànlọ́wọ́ mi ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá, ẹni tó dá ohun àtayé. Ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ tí ò ní wo mistake yẹ, bí ìpè bá ń bẹ lórí mi, kí lè òní tó sùn wàárín ìpàdé ẹ̀. In the name of Jesus. Mo padà bọ̀. Jẹ́ sáré gbé ẹ̀rí ìyá kábíyèsí sókè káwọn ènìyàn gbọ́. Ẹnjìníà mi.
2: Káwọn ènìyàn gbọ́ kó lè mọ̀ pé Ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀.
3: Ẹdí ẹ̀kárọ̀ sà, orúkọ mi ni Ìyáàfin láti Ifọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo ní àǹfààní láti gbọ́ yín lórí rédíò ní ọjọ́ Sunday. Tẹ̀sí prógámù láàárọ̀ lórí rédíò. Tẹni pé ká fi iyọ̀, ká fi fọ ọwọ́ wa. Wípé ká ti bọnú mi, tẹni ká gbé sí ibi rédíò. Sà, nígbà tẹ wá sọ yẹn tán, ẹni pé ká ṣe ọrẹ 550 lórí ọmọ kọ̀ọ̀kan lórí ìdílé wa. Mo ní àǹfààní láti ṣe 5,005 lórí ìdílé mi. Ṣùgbọ́n Ọlọ́run yà mí lẹ́nu. Ọlọ́run yà mí lẹ́nu. file mo emi ti mo gba ni lori radio ti mo file riru iyanu e Olorun ti di ya mi lenu o se le ban pe ni ojo Sunday e teni ka fi ni aro ojo Sunday e teni ka fi iyo ye ka fi fo wa ka ti bonu mi ka fi we mo se pe se ni ka se je si ore mo peyin e sadura fun so gba to ma di role ojo Sunday e gba mi kon to wa ni South Africa o se message mi ni e se ki mi pe abi ni akodo o ni a o sa ki won a sa jo soro o se ni a se mo se se business eyin mi a mo ni mo se se business eyin mi o
1: support radio program pe ko gbodo dawo duro olohun de se on fe send 5005 loruko idile o nipa ti olorun ma ya lenu lese kese lojo yen o didi yawo kabiyesi iwo to wa je christene to n fi gbogbo igbagba duwa nkan gbogbo yi te ma ni package ni ejo eyan me lo le yan fe sanwo fun pe wa ma paro o on ti olorun o se ko possible olagbeya no ti sele ninu aye re ni to ba ko ti sele ninu aye re ni o ni so pe gbogbo ere ni packaging o didi yawo kabiyesi o de fomi je furugun e wa wo bo se fa yoka egbun e to wa ni South Africa boya buru ede ni o send 7 million si pe lo da sori business ye o gba ore odun tutun oko e kabiyesi o tun fun ni moto meji Sienna ko ma fi supply yin ta lo ni ko sanu
4: abe ri ko lagbara die se yoyen ti wa legbe o ya gbe yoyen segbe bibeli ni eni ba fomi je furugun dodo ni ko fa yoka eni ba gbagbo nu woli dodo ni ko jere woli eyi won le gbagbo pe le ri mi won na won ase ori afefe le kaye ti e na nibi to wa iwon na de le fomi le ri kile ori to su mo le play testimony re lori radio mi lola to ba ni gbagbo ya yore ma je mu e jade olohun to be ya kabiyesi yen wo o fe ko be won na wo ko be se wo ko be se wo yore ma jemu e jade se transfer lo fe se bayi abi cash da fun gbogbo mo to ti are jade bo jo mo merin omo marun omo mefa lo bi ma je ko wo yen ru e loju da fun gbogbo won to ba ti wa dore ma jemu yen tan bayi wa pe mi wa ni baba e so gboloro meta saye mi mo fe fun yin leri leri ti ba ti wa gbadua fun e tan wa ko mu iyo yen wa fi die fi fowo re be ni wa de fi die fi fori re wa wa lo fi toku we afi to ba tele won oluwa lenu mi but to ba ti tele o fun mi testimony ore 550 naira lori omo kankan eyi te se transfer bayi
1: abi ka se lo wa lowo e o ya dide duro so bi angeli anu angeli ojurere bi aye mi wo leni angeli ayan fe jesu mo ma gbo pe o ma ji awon eyan lenu gbese nbe lorun mi ba san leni ba san leni ba san leni ba san leni gbese owo le mi gbese owo school omo gbese lapo ti be lorun mi angeli ayan fe jesu ba mi san leni be ni yori bi pe ba be lori mi gbogbo aye te da ore ma je mo ri radio ko to di ago mejila ni mo fun oda wa fun mi leri wa fun mi leri wa fun mi leri jesu oluwa wa amen ma da ore ma je mu e bayi abi ko lo se lenu ps akano ba church yen ni ore 550 naira lori omo kankan da fun gbogbo mo to ti are jade da fun oko re da fun aya re 60 40 21 94 06 lekan si 60 40 21 94 06 lekan si 60 40 21 94 06 for the last time 60 40 21 94 06 Keystone Bank. Wari Akinyan Soye, Victor Danebe. Akinyan Soye, Victor Danebe. Toba transfer by Lori Mobile Pwe Abolo Selenu PS. Eye yon 2000. Ema pe me bye bye. Toba ti kodye yon 2000. Mi yon nikbe kon yon. So the phone number 070-4073-8130. 070-4073-8130 legacy 070-4073-8130 for the last time 070-4073-8130 tabi 091-68-02-701 for the last time 091-68-02-701 eye yan 2000 e ma pe mi bye bye to ba ti dore ma je mu e tan bayi ma pe mi ma ba mi rojo wa ni baba e so gboro ro meta saye mi emi na fe fun yin le ri lady ti ba ti wa gbadura fun e tan lo fi yo yen fi fowo re fi fori re ko de fi we dodo ni ko fun mi testimony ba kan le ya ara Sunwater e ma gbagbe next month September 4 oni mo nbo ni Sunwater ti mo fe se 11 years in ministry awon eyan ma de lati Canada Dubai awon eyan ma de lati UK USA awon eyan ma de lati Lorin Kongi Ibadan Akure Osogbo awon eyan ma de lati Osun Omuaran awon eyan ma de lati Jebu Oda awon eyan ma de lati Aja Ikorodu awon eyan ma de lati Badagry Abeokuta gbogbo bi ti mo leka sila awon eyan ti nbo September 4 next month la fe se program yen enikan ni baba ti ba fe de be ba mo se ma rin nibi kibi to ba ti fe wa wo moto to lo Sunday Bridge Sunwater to ba ti de Sunday Bridge Sunwater bere school 3 ni Joju bus stop school 3 ni Joju bus stop ibe la fe lo ni September 4 next month ba kan na fe ran awon opo lowo a ma fun awon opo ni 20,000 bag of rice a ma fun won ni semo ero ilota fridge orisirisi kan la ma se lojo ya de ma se free medical check up fun awon agbalagba isoru ni program yen aso white ni gbogbo eniyan ma wo wa be ni mo de ma pin ororo abiamo na 2026 ma pin fun awon eniyan so September 4 next month eyara Sunwater e ma mora de mi ni judge ni school 3 ni Joju bus stop loruko Jesu wara anugba gbiyanju ko sore yen to ba ti se ko pe mi iwo le re kan o dabo

0: Akú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ̀ ti láǹfààní àti máa gbọ́ wa láàárọ̀ yìí ní ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2026. Láti máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba láàyè Ọlọ́run ọba kan ṣoṣo. Eléyìí tó jẹ́ wípé òun náà ló tún kà wá máwọn ayọ̀ kan. Eléyìí tí wọ́n ṣe ń láǹfààní àti orí ọ̀fẹ́ láti bẹ̀mí lórílẹ̀ ìpẹ́ torí wípé ọ̀pọ̀ òjò báyìí ló ti rọ̀ sílẹ̀ ti fi mu. Ṣùgbọ́n àwárà àánúgbà tá a sì wà nínú àwọn ààyè. Eléyìí tó jẹ́ wípé wọ́n ṣì ń láǹfààní láti mọ́ ṣe kíni láti tún mọ́ gbóhùn jáde nínú àwọn àlàyé ọkàn láàárọ̀ kùtùkùtù ní tọ̀. Eléyìí náà la fi ń lọ́wọ́ Ọlọ́run tá a sì fi ń kí ẹ̀yìn tí ẹ jẹ́ olólùfẹ́ ètò wa ètò yín gbọ́ níkànnì rédíò 101.3.5 FM tá a fi ń kí yín kàbọ̀ sórí àkọ́tun ètò yìí fún ti tòní. Eléyìí ti ṣe ọjọ́ kẹfà oṣù kẹjọ. Tọ́ a kì yín o, a kì yín a lò. Lọ́gbọ̀ ẹnu wípé ẹ ṣeun tẹ̀ ń tẹ́ ti gbọ́ wa ní gbogbo ìgbà àti ní gbogbo kò. Ẹ káàárọ̀ níbi gbogbo tẹ̀ ti láǹfààní àti mọ gbọ́ wa. Bóyá ẹyin ṣe dápọ̀ mọ wa fún ìgbà àkọ́kọ́ ni àbí bóyá ẹ̀yin ti ń gbọ́ wa tẹ́lẹ̀. Gbogbo yín báyìí náà la ṣe kí ni ńlá kí o kí wa o. A kú àfọmọnìyàn ṣe, a kú kí gbogbo rẹ̀ ó lè da ti gbogbo àkìrí. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmarè, àkùkù ní ṣe lásán. Ojúmọ náà ló mọ wa lónìí tí ṣe ọjọ́bọ Thursday tí ó bọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Àánú Ọlọ́run ọba mi Èdùmarè kò ní fi wálẹ̀. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ẹ wo a ti dé náà nu. Ó yá ká tún mọ ìyá ẹ̀ ká mọ ja jùlẹ̀ bí àpẹ̀wà bí àpòyèrè gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn ìròyìn lọ́lọ́kùnjọ kan. Eléyìí tó wà níwájú wa láàárọ̀ yìí, ìwé ìròyìn Vangard, ìwé ìròyìn Daily Post, ìwé ìròyìn Punch, gbogbo ẹ̀ ni ó wà níwájú wa tó sì jẹ́ wípé àwọn ìròyìn ọ̀hún náà láàmọ̀ mú wa ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ẹ káàárọ̀ níbi gbogbo tẹ̀ ti ń gbọ̀ wá lẹ́ẹ̀kan. Ti téwéta gbà ní péjú wòlíì ní tẹrútọmọ ní péjú egun labala. Àdúrà mọ́ mi ọmọ balógun ló kọ́ mi.
1: A kú ojúmọ́ reto mọ́ wa lónìí. A dúpẹ́ fún Ọlọ́run ọba dẹ́dà aṣẹ̀dá ẹni tó mọ ohun tá a máa jẹ́ àti èyí tá a jẹ́. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó tún kà wá yẹ lára àwọn tó máa wà lórí ìpẹ́ lónìí. Àrùn Fáyọ̀bí kò ṣọpẹ́. Tá a bá ṣe ń dúpẹ́ sí òun náà nínú Ọlọ́run yóò sì máa dùn sí wa. Iná ẹ̀fí kan kà máa dúpẹ́. Ọlọ́run wa ní kíkà jẹ́ àdúpẹ́ ìbànújẹ́. Àdúpẹ́ bẹ́ẹ̀ láṣẹ àláwò rabi. A tún kó ojúmọ́ láàárọ̀ tòní. A kú wẹliwẹli, a kú tòótọ́ òun kò ní gbòdì lára wa láṣẹ Ọlọ́run. Fauzia Salako sọ ní tí mo tún kí yín káàbọ̀ sí ìkànnì wa rédíò 101.3.5 FM lórí ètò tá a ti máa sọ fún yín pé ǹjẹ́ ẹ ti gbọ́ àwọn ìròyìn àtẹ̀lé yìí láti máa yànnà náà ẹ̀ ṣe ti gbọ́ yín. Ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ́tí sí wa.
0: Tọ́ta iṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kan ò tún gbọ́dọ̀ pẹ́ṣẹ́ mọ́ torí.

0: ojú àkókò hun ó ti ń lọ wẹrẹ wẹrẹ ó dá ẹja mọ mu lọkọ èjè ìjẹ ti gbọ o nínú ìwé ìròyìn daily post níbi tí èmi ó ti mú ìròyìn àkọ́kọ́ mi iyun láàárọ̀ yìí òun náà ni ìròyìn níṣe pẹ̀lú ọ̀rọ̀ ààbò lórílẹ̀-èdè wa nàìjíríà o kí n bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ adamawa ni torí iṣẹ́ takuntakun eléyìí tí àwọn òṣìṣẹ́ aláàbò orílẹ̀-èdè pàápàá jùlọ iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè iyun lápá ti bẹun ní ìpínlẹ̀ ti adamawa tí wọ́n ṣe wọ́n ní kì í ṣe iṣẹ́ eléyìí tó jẹ́ wípé ó ṣe é fojú parẹ́ o pẹ̀lú bí ìròyìn ọ̀hún dodo sínú ìwé ìròyìn daily post àti nínú ìwé ìròyìn vangard láàárọ̀ yìí wọ́n ní àwọn ikọ̀ ológun eléyìí tí wọ́n pè ní adinkai òun náà ni wọ́n ní wípé wọ́n ti ṣiṣẹ́ takuntakun o pẹ̀lú bó ṣe jẹ́ wípé wọ́n ti rọ́wọ́ tó kan pàtàkì iyun nínú àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ agbódegbà iyun fún àwọn tó jẹ́ agbésùnmọ̀mí lórílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní wípé ìjọba ìbílẹ̀ kan tí wọ́n ń pè ní ìjọba ìbílẹ̀ ong iyun ní adamawa ibẹ̀ ni ọwọ́ ti ba arákùnrin yìí o wọ́n ní ẹnìkan eléyìí tó jẹ́ wípé òṣìṣẹ́ aláàbò tí ayé mọ̀ tó sì gbajúgbajà dáadáa iyun gazola mark náà ni wọ́n po kọ rẹ̀ o wọ́n ní ó fi àtẹ̀jáde síta iyun lójú òpó x ó ti ṣe ń ṣàlàyé wípé ẹnìkan tó kọ rẹ̀ ń jẹ́ aláàjì súlẹ̀ bàkú òun náà ni àwọn rọ́wọ́ tó iyun ní aago mọ́kànlá aago méjìlá ogún ìṣẹ́jú iyun láàárọ̀ ọjọ́ karùn-ún oṣù kẹrin ọdún ní ọdún tá a wà yìí náà ni iyun lánàá òde yìí àárọ̀ àná ni wọ́n ní ọwọ́ ba aláàjì súlẹ̀ bàkú tó sì jẹ́ wípé gbègbè kan eléyìí tí wọ́n ní wípé ó ń jẹ́ angola kíbà òun náà ni wọn pe ókọ agbègbè ọhún o níbi tí ó ti bá o wọn ni wípé wọn kẹẹfín tí wọn sì ṣe ìwádìí ẹ dáadáa wọn ni láti ọjọ díẹ òun náà ni wọn ti ń tan náà wò pé tọ àti ẹ ṣèwádìí ẹ bí wọn ti ń rí i pé ó ń gbé àwọn ìgbésẹ kan lọtún lọsì ìnù látẹyìn wa o sì jẹ wípé wọn ṣèwádìí ẹ títí tí wọn sì rí ìdí rẹ o wọn ni wípé ní àdé yìí òun náà ni ọwọ́ bá wípé òun gan ní ṣe agbódegbà iyùn fún tí ó jẹ ikọ̀ agbésùnmọ̀mí iyùn àwọn alákatakí tí ẹ̀sìn ilẹ̀ adamawa wọn lò náà ń bẹnu wọn ṣùgbọ́n lọ́wọ́ báyìí wọn ní ọwọ́ ti bá o tí ikọ̀ ológun iyùn lápá ti bẹ pàápàá jùlọ lórílẹ̀-èdè wa nàìjíríà lápapọ̀ tí wọ́n sì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ò ní fààyè gba ìwà ń pè ní ìwà ìgbésùnmọ̀mí tàbí ìwà ìjínigbé kankan mọ́ iyùn lórílẹ̀-èdè nàìjíríà tó sì jẹ́ wípé láìpẹ́ láì jìnà àwọn ò rí dájú wípé gbogbo ẹjọ́ lẹ́yìn tegun alára ń fi sọ ó wà nínú ìwé ìròyìn daily post eléyìí tó jáde láàárọ̀ yìí.
1: nínú ìwé ìròyìn the punch jáde láàárọ̀ tòní níbẹ̀ ni àwọn eléyìí tí wọ́n rí sí àwọn àkójọpọ̀ àwọn amòfin lórílẹ̀-èdè yìí ni bar association ni wọ́n ti ní pé ìgbésẹ̀ eléyìí tí àjọ efcc wọ́n ní kò dá tó kí ni ìgbésẹ̀ náà kí lọ ṣe wọ́n ní pé àjọ efcc ni ó ti kọ ìwé sí ilé ìfowópamọ́sí kan báńkì first bank pé ìpín ọ̀sùn ìjọba ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ní àkáǹtì tán níbẹ̀ wọ́n ní pé kọ́ máa gbé èlé pé owó ọ̀gbọ́dọ̀ jáde ńbẹ̀ wọn ọ̀gbọ́dọ̀ dẹ́bìtì owó níbẹ̀ wọ́n ní nítorí kọ́kọ́ ná wọ́n ní pé àwọn nǹkan ń sọ pé wọ́n ní àwọn nítorí òṣèlú lọ́wọ́ ló ti wọ́n ní kò ní ṣe pẹ̀lú òṣèlú kọ̀ọ̀kan wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀ òun làwọn ti wọ́n lábẹ́ àgbẹ̀ tọ́wọ́n ṣe àbẹ̀wò àti tọ́wọ́n ṣe àbẹ̀wò lórí wọn tó jẹ́ pé ó ní àwọn iṣẹ́ ìwádìí eléyìí táwọn ṣe lábẹ́ tó pé àwọn kẹ́fí àwọn sì rí pé àwọn bó ṣe ń ṣe nǹkan kò wọ́n ní pàápàá pé ó láwọn owó kan sẹ́ pé ọ̀jọba àpapọ̀ wọ́n yọ̀ǹda ìpínlẹ̀ láti máa fi ṣiṣẹ́ fún àwọn ìgbìmọ̀ kan àti pé owó ìrànlọ́wọ́ náà tó tún wà bẹ̀rẹ̀ láti ṣiṣẹ́ fún ọlọ́run wá rí pé láti ojú ọjọ́ kejì oṣù kẹjọ tá a wà wọ́n dà àwọn owó kan ti ń jẹ́ pé kò yẹ kó gbà jáde bí tó yẹ kó lọ òun kọ́ ló ń lọ lọ́wọ́ ṣe gbé ìgbésẹ̀ pé káwọn kan ṣe ọkọ̀ kọ̀wé sí àwọn báńkì náà wípé àwọn ilé ìjọba báyìí ẹ má jẹ́ kó wọ́n jáde nínú ibẹ̀ bẹ́ẹ̀ náà ni ìjọba ti ń sọ wípé àwọn mọ̀tọ́ gbé yìí wọ́n gbé láti jẹ́ nítorí pé ètò òṣèlú eléyìí tó ń bà lọ́nà òun náà wọ́n ló tí o tó jẹ́ alūkkóró fún àjọ náà ìyẹn adẹnìke babalọla tó tọ̀ jáde ló ń ṣàlàyé pé àìmọye iṣẹ́ ìwádìí làwọn ń ṣe lọ́wọ́lọ́wọ́ tẹ fi máa mọ̀ wípé iṣẹ́ ìlú ni wọn máa sọ lára tẹ̀lé pé ìdí àjọ ń sọ yẹn pé tó bá wọ ibi ìwé lẹ́tà táwọn ti kọ sí ilé báńkì ìfowópamọ́sí tẹ́lẹ̀ wọn mọ̀ wípé àwọn ti ṣàlàyé sílẹ̀ pé ó tó bílíọ̀nù méje náírà iléeṣẹ́ tí wọ́n ti tó sọ sínú àkójọba náà láti fi ṣe àwọn iṣẹ́ kan nínú ìlú àtọwọ́ ìlú ṣùgbọ́n ọlọ́bọmí làwọn ké fi pé owó náà ń gbà jáde wọn ní díẹ̀ yìí láwọn gbé ìgbésẹ̀ yìí pé kí wọ́n má yẹ fowó kan jáde bẹ́ẹ̀ tí wọ́n máa fi parí iṣẹ́ ìwádìí eléyìí tí àwọn ń ṣe wọ́n ṣàlàyé ọ̀rọ̀ náà lẹ́kùnrẹ́rẹ́ tẹ bá mú ìròyìn punch jáde láàárọ̀ tí wọ́n ti ṣẹlẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lábala.
0: ó dáa bá a ti ṣe ń tẹ̀ ṣáájú kémi náà ó mú láti inú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ yìí. orí ọ̀rọ̀ ètò ààbò ibẹ̀ náà ni èmi sì wà pẹ̀lú bó ti ṣe jẹ́ wípé níṣe ni iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè wa nàìjíríà ni wọ́n ti kéde owó tùlùtùlù kan tó jẹ́ pé iye rẹ̀ ń lọ bílíọ̀nù lọ́nà ọgọ́ta náírà wọ́n ní owó

0: àtàwọn ọlẹ́rìn ẹlẹ́sìn o àtàwọn ọbaládé àtàwọn aráàlú tó fi kún àwọn àjọ tí kò jà tó ń ṣe tìjọba tí wọ́n ń jà fẹ́tọ̀ ọmọnìyàn àtàwọn tó jẹ́ pé aládàáni gan iléeṣẹ́ aládàáni àwọn ní láti pawọ́pọ̀ láti tẹ̀tẹ̀rí pé wọ́n ní ìyìn oríṣiríṣi orílẹ̀-èdè àti gbogbo iṣẹ́ tó wà ń bẹ̀ wọ́n ní pé ìlú àgan ni o wọ́n náà gan ni wọ́n ní kì í ṣe èèyàn kan ló lè gbé pé àkójọpọ̀ èrò òun ni yóò gbé tó jẹ́ akọ̀wé àgbà fún ìjọba orílẹ̀-èdè yìí ìyẹn sẹ́nẹ̀tọ̀ George Akume òun ló ṣàlàyé ọ̀rọ̀ náà wípé ilé ìtàkùn ìjọba Tinubu tá a wà yìí ọkàn wọn náà ó wà nínú pé ṣe oríṣiríṣi ìlú yìí àlàáfíà gbọ́dọ̀ wà kọ́ àlàáfíà bá sì ti lè wà kí ìṣọ̀kan wà kí tó ààbò kó túbọ̀ máa dáa sí ọlọ́run nílò pé ohun tó mọ́gbọ̀n ṣẹlẹ̀ olúkúlùkù tó jẹ́ alẹ́nu lọ́rọ̀ lórílẹ̀-èdè la gbọ́dọ̀ gbọ́ jókòó lórí tábìlì kó báyìí ká a jọ sọ ibi tá a ti jọ ń ṣẹra wa ibi tí nǹkan ti ń bínú sọ̀rọ̀ ká a wò ká a yànnà náà ká a wáwọ́ ojútùú sí wọn ní pàápàá látara ipa ti ètò ìdìbò náà wọn nítorí làwọn ṣe ni àjọ INEC ṣe wà pé ó dádúró ni láti ṣiṣẹ́ títẹ̀ láti dájú pé orílẹ̀-èdè tá a wà yìí táwọn kan sọ wípé àwọn fẹ́ sọ di ẹgbẹ́ òṣèlú kan wọn ní kò rí bẹ́ẹ̀ kò ṣeé ṣe kò lè jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ẹgbẹ́ òṣèlú tó pọ̀ ló gbọ́dọ̀ wà torí pé ètò ìdìbò eléyìí tí ó máa tí kò ní ní ààbò sí nínú ó gbọ́dọ̀ ju ohun tó jẹ́ ká máa ṣe lórílẹ̀-èdè yìí ìdí rèé tí ìjọba fi ń gbé gbogbo ìgbésẹ̀ yìí láti lè rí dájú pé àwọn ètò náà wọ́n tò wọ́n sì lọ bó ti tọ́ àti bí ó ṣe yọ nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ yìí ni ọ̀gbẹ́ni Akume tó ti sọ láti ẹnu ẹni tó já alukoro ẹ̀ Yọ̀mí Odùnúgà tó ti ń ṣàlàyé wípé ìjọba tá a wà lórí ẹ̀bí wọn ò ní nǹkan kan ṣe pé wọn ní kẹta àbúrò má dá lórílẹèdè o àmọ gbogbo ìgbésẹ pápọ pẹlú àwọn olórí ẹlẹsìn ẹgbẹ ẹlẹsìn làwọn tó máa túbọ máa sọrọ papọ láti lè mọ sí ìtàwọn ti mọ wípé lára àwọn nǹkan tó ń fa ètò ìwàhálà òun náà ni pé nípa tẹsìn àbí nípa tẹjà òun ló ṣe nílò pé wọn ò jọ máa jókòó máa wòye ọmọlú yìí ni wá ibi láti kí ìlú yìí dé àájò wà wọ̀ láfi lọ́dọ̀ ó kéré ìlà forí ìkòkò ṣọ́ dúró lórí láti ṣiṣẹ́ lórí ẹ̀ ìjẹ́nu ìwé ìròyìn The Nation wọ́n ní ṣàlàyé ọ̀rọ̀ yìí láàárọ̀ tòní.
1: ó dá ẹja ṣe báyìí ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà ká jẹ́ àwọn iṣẹ́ tó wà níwájú wa ìròyìn eléyìí tó jẹ́ wípé àdébá òun náà ni ìròyìn ibi tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ti fi kò bákùn gbé ọ̀rọ̀ ránṣẹ́ yún síjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí lórí wípé kíni lórí wípé wọ́n ṣá kọ́kọ́rọ́ mọ́ àpò òṣùwọ̀n ìjọba ìbílẹ̀ yún ní nípínlẹ̀ ọ̀sun ni o ṣáájú ètò ìdìbò eléyìí tó jẹ́ pé ó ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ọ̀hún ẹ jẹ́ àdókè lọ́hún ká jẹ́ àwọn iṣẹ́ yìí tá a bá padà dé a mọ̀ wá tẹ̀ síwájú ẹ mọ́ gbàgbé wípé n tá a gbéyẹ̀wò labala gbéyẹ̀wò ẹ̀ láǹfààní àti bọ̀ ẹ ṣeun à ń padà bọ̀.
2: Ikeja Electric and you. Do you need more enlightenment about the power sector? Or you just want solutions to electricity issues? Then make it a date on the program. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Professionals from Ikeja Electric PLC will be joining us live to enlighten you on all you need to know. Ikeja Electric and you. Every Tuesday, 9:30 to 10 a.m. on Radio 1, 103.5 FM. Don't miss it.

0: ètò ẹṣin ọ̀rọ̀ ti padà dé lákọ̀tún. Gbogbo ọmọ Yorùbá o, ẹ máa pàdé Tajudeen Ajani Ojúlégba lórí ètò ẹṣin ọ̀rọ̀ ní gbogbo ọjọ́ Tuesday, láago mọ́kànlá àbọ̀ títí dàgbo méjìlá ọ̀sán nílé-iṣẹ́ Radio 103.5 FM. Ẹni tó bá ti parí òwe tó mọyán lórí kó máa pa láàrú fẹ́bùn ni o. Ẹgbẹ́ polówó ọjà wá, ẹ kẹ́bùn wá, ẹ dẹ̀ máa ta wàràwàrà bọ́mọ ẹ̀ta tí ń tà. Ẹ pé Ojúlégba sórí 08023094983 08023094983. Èmi kò ní fọwọ́ sí júwèlé bàbá mi. Ìwọ ń kọ́.
1: The National Broadcast Academy, Ikeja, Lagos, announces another set of basic courses in broadcast presentation, broadcast production, broadcast journalism, broadcast engineering, digital marketing, digital studio management, information and communication technology from August 10 to September 18, 2026. Lectures hold Monday to Friday from 9 a.m. for 6 weeks. Prospective candidates must be degree or HND holder, school set holder with credits in 5 subjects, including English language, may be considered. Admission form can be obtained at the National Broadcast Academy, 1A Adekunle Fajiwe Ikeja, GRA Lagos. For further information, call 0805-307-8029 or 0803-394-1805. For hostel accommodation, please call 0802-364-6683 or go on the social media platform, facebook.com/mbacademy.ng. Announcer, the management.
2: It's bigger, it's louder, it's back again. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026 is here. Junior secondary schools across Lagos State, get ready to run, compete, and shine at the iconic CMS Grammar School Sports Ground, Bariga. It's football, athletics, swimming, and exciting fun games. Five-a-side football for boys and girls. 100-meter sprints, relay races, and so much more. Trophies, cash prizes, and glory awaits champions. Register now and be part of the action. For inquiries, call Femi Taiwo 0802-329-2640. Leko Awonuga 0703-899-8468. Kelechi Bernard 0803-350-6036. The FRCN Lagos Radio 1 103.5 FM Children's Sports Fiesta 2026, where young champions are made.
3: O de pada, o rinle, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Grammar School ní Bariga ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Femi Taiwo sórí 08023292640. Lẹ́kan Awolúgà sórí 07038998468. Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá ilé-iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1 103.5 FM, níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.
4: Èyí ni láti fi tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín, ilé-iṣẹ́ yín, ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá. Ǹjẹ́ ẹ ti gbọ́? Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ ilé-iṣẹ́ yín, ọjà yín tàbí ilé ìjọsìn yín ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ títí di ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ láago 12 láti ọjọ́ Monday ọjọ́ Ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08023974412. A ó máa retí yín o.

0: ọ̀rọ̀ fún ṣe ń pariwo náà ni ọ̀túnmọ̀ràn tí ń sọ lọ́rọ̀ ìgbé ẹgbẹ́ ìgbésẹ̀ lórí ilé kẹ́ẹ̀ṣẹ́ àtúnṣe torí pé ìnira tó ó pọ̀ ti pọ̀ jù fáwọn èèyàn wọ́n ń tẹ bọ́lẹ̀ tí wọ́n wo wọ́n ní gbogbo àpapọ̀ rọ̀dù yẹn láti fi gbọ́ iná kò fẹsẹ̀ múlẹ̀ owó tó pọ̀ làwọn tún ń sọ tó bá múná wá o kò ní pẹ́ a máa tún fi múná lọ ẹ tí wọ́n fẹ́ gbọ́ òkú níbi táwọn ọmọ ọmọ kí ló dé ẹ kò sì sí iná náà kò sí sóyún wọn ni ọrọ̀ wọn pé àjọ ekdc ẹwọ́ ẹgbẹ́gbẹ́sẹ̀ lórí rẹ pé àlàáfíà ọmọ aráàlú wọn nílò rẹ gbogbo èbúté mẹ́ta òtúmọ́ra àti agbègbè rẹ káríkárí ìjọba ìbílẹ̀ lagos mila wọn ti ní òkè ìṣẹlẹ ẹnu ọyàn kan tó jẹ́ ara àwọn tó ń gbé bẹ̀ yẹn ṣẹ́bì làwọn àlọ́pọ̀ ó ní láàpọ̀ fáró ó ní fún ọjọ́ mẹ́rin sí àwọn òníná ẹsìn máa tún àwọn tó máa ń sanwó ó ní torí jẹ́ ilé kò yẹ kó rí bẹ̀ torí pé ìnira yìí pọ̀ o ó ní àìmọye ìpèníjà òun làwọn ń kojú sí mẹ́ta nípa ọ̀rọ̀ iná ó ní ẹ̀túwọ́ gbélé wa ó ní ẹjọ́ ìjọba abálẹ̀ òtúmọ̀ra àtàwọn gbẹ̀bẹ̀ ni wọ́n rọ wẹ̀bẹ̀ sí ìjọba àtàwọn àjọ yìí kéde sí pé ẹ tún àtúnṣe ṣàtúnṣe lórí ìgbésẹ̀ torí pé ìnira yìí pọ̀ fún àwọn aráàlú tẹ bá fẹ́ ká ẹ jẹ́ ti mú wẹ̀rẹ̀ lárọ̀ tòní ẹ bá ń bẹ̀.
1: ó dáa ǹjẹ́ ti gbọ́ ká gbélé ìbélé ń ja nínú ìwé ìròyìn punch tó jáde láàárọ̀ wọn ni ọmọ mẹ́ta ọ̀tọ̀ tí wọ́n jẹ́ wípé wọ́n ní àwọn ọmọ ìwọ̀n ti gbẹ́mìí òun náà ni wọ́n òkú wọn iyùn nínú ilé arábìnrin kan tí wọ́n ní pé oníṣègùn ní ìjọba ìbílẹ̀ àríwá ìdẹ́mìlì ìpínlẹ̀ anambra ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ wọ́n ní arábìnrin ọ̀hún tí wọ́n ní orúkọ rẹ̀ jẹ́ ezenwai wọ́n ní oníṣègùn ìbílẹ̀ ni a native doctor wọ́n ní wípé ọmọ mẹ́rin náà ló wà nínú àkàtà rẹ̀ ló sì jẹ́ wípé nígbà tí wọ́n wọ agbègbè yìí tí wọ́n wọ inú ilé rẹ̀ wọ́n ní wípé ní àárọ̀ kùtùkùtù àná òun náà ní wípé ní ọwọ́ bá ní àná òde yìí wípé nígbà tí wọ́n ní wọ́n bá àwọn ọmọ mẹ́rin yùn ní inú ilé rẹ̀ wọ́n ní mẹ́ta nínú àwọn ọmọ ọ̀hún òun ni wọ́n ti ṣe kíni ni wọ́n ti jẹ́ ọlọ́run nípẹ́ o tó sì jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run òun ni ọmọ ẹlẹ́ẹ̀kẹrin wà wọ́n ní báyìí wọ́n ti gbé ọmọ ọ̀hún ilé ìwòsàn tó jẹ́ pé wọ́n fàgbà ràn lọ́wọ́ báyìí ni o wọ́n ní pé àwọn ọmọ náà ní ọjọ́ orí wọn wà láàrin ọdún mẹ́fà sí ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún tó sì jẹ́ wípé ní báyìí wọ́n ní iṣẹ́ ìwádìí ń lọ iyùn lórí arábìnrin náà ní ọlọ́wọ́ lọ́wọ́ báyìí o ẹ wo ìròyìn kún ìwé ìròyìn punch tí wọ́n kọ sí ní àárọ̀ yìí ẹ lọ gba balance bó ti jáde.
2: Iṣẹ́ ìròyìn yìí ń bẹ lọ́wọ́ rẹ̀.
1: Torí ó dáa ó ti kàn yín báyìí 0704-700-3341 ìtàn ń gbé yẹ̀wò láàárọ̀ yìí. Òun ni ìlànà kan eléyìí tí wọ́n ní ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n ti kéde rẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ́n tún ṣèrànwọ́ lórí ìlànà pé kí wọ́n fi àwọn òṣìṣẹ́ aláàbò àwọn òṣìṣẹ́ elétò ìlera nípínlẹ̀ Èkó láti mọ fún àwọn tí ó jẹ́ láǹfààní láti mọ yọ àwọn o tí wọ́n bá rí wípé wọ́n ní lọ́nà tí wọ́n fẹ́ bóyá nípasẹ̀ ìbálòpọ̀ ni bóyá nípasẹ̀ ìyọ̀nà ìní eléyìí tí wọ́n rí pé nítorí ìdí èyí tí yóò fún wọn ní àǹfààní máa ṣe ní ìbámu pẹ̀lú òfin eléyìí ni wọ́n fẹ́ yẹ̀wò lóòótọ́ àwọn kan sọ wípé kò bá òfin mu àwọn kò bá ẹ̀sìn mu àwọn kan ní àṣà wa ó lòdì sí bẹ́ẹ̀ làwọn kan sọ ní tí ẹlòmíì bọ́ bá lóyún tí ó lọ mọ́ lo oògùn tí ó lọ mọ́ lo àwọn ìgbésẹ̀ kan tí ò ṣe tẹ́mi wọn fi ń sọnù wọ́n bá kúkú fààyè gbà yóò fún wọn láǹfààní láti pé kí wọn ó kúkú lọ sílé ìwòsàn tààrà nǹkan báyìí ló ṣẹlẹ̀ ni mo fẹ́ wọ́n sì bá wọn ṣe ojúwòye ti yín là wá fẹ́ mọ̀ lórí ẹ̀ ó dà ẹ̀lú ẹ̀ka ẹ̀ka àrọ́sà o.
3: Ẹ kó tí wọ́n lọ́ba ń jọba jẹ́
1: o. Àmì o.
3: Orúkọ mi ni General Ambassador Alaba Peter tó lọ́mọ láti ológun yọ.
1: Yes sir.
3: A bá ní gbọ̀dọ̀ mú ọ̀rọ̀ ńlálẹ̀ mú ọ̀yìn. Kò lẹ́tọ̀ọ́ kó kéèyàn máa ṣe yún. Bẹ̀ẹ̀ tẹ bá wọ condition of the situation of the Nigeria. Àwọn ẹbí ń travel wọ́n máa bá ikọ̀ lójú ọ̀nà. A máa ń rí mi ò máa lọ ní àárín ìgboro. Àwọn ọkọ̀ máa dé bíkọ̀ tí wọ́n ìjọba fẹ́ sọ fún ìjọba ìpínlẹ̀ Èkó ni pé ẹnikẹ́ni tó máa ṣe àwọn ẹ̀mọ́ àgbà policy report adẹ̀lọ́pàá wíjọba haúsá adẹ̀lọ́ sí ilé ìwòsàn ìjọba ẹnikẹ́ni tó máa wúlò lọ́ọ́ ṣe é lọ́nà àìsàn kọ́ jẹ́ èdè ẹ̀yìn àti ẹ̀ nọ́ọ̀sì lọ́ọ́ máa ṣe é lọ́ọ́ kọ́ jẹ́ èdè ẹ̀ tọ́wọ́n tó máa pẹ́ pẹ́ ní evidence of proof ìgbẹ́ ìgbẹ́ táwọn tíráàkù kọ́ bá
1: ẹ̀ka àárọ̀ o.
4: Ẹ̀lú ẹ̀ka àárọ̀
1: o. Ògbéré o.

0: lálẹ́ òní ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa.
1: A dúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹni tẹ́ bá rárá pọ̀ lórí ètò lálẹ́mọ̀kọ́ náà ń kọ́lẹ̀ gbogbo bẹ́ẹ̀ ṣe ń sọ wọ́n wò yẹ èyí tó dáadáa tó máa rìn náà lọ́ máa gbé ìṣẹ́. Fauzia Salakọ sọ ní lórúkọ tèmi o ẹ ṣeun tẹ́ ṣe ń tẹ́tí.
2: Radio 1 103.FM News Talk Sports.
3: Or maybe you have a new skill that's really helped you. Let us know. 096-31-50,000. 07 of...
4: Thank you for the messages. See you.

0: lọ́nà ìgbẹ́, lọ́nà ọ̀rùn, lọ́nà ìṣáájú, ọlọ́wọ́n bá ní dákan ojú kan lọ. Ẹ gbọ́, torí bá kún, alábẹ́là sátọ̀. Tódò bá wá kún, òmùwẹ̀ láàpẹ̀ o. Tó bá wá jẹ́ ti pé tó ta bá bà débi ká ṣètọ́jú ojú, kójú ó mọ́lẹ̀ ní kisin, kójú ó mọ́lẹ̀ rokoṣo. Ilé iṣẹ́ tọ́lọ́wọ́n bá mi dáde rẹ̀ fún, tí wọ́n mọ ìtọ́jú ojú. Ilé iṣẹ́ Òṣúlá Aba Eye Solution, àwọn gangan lọ́lọ́wọ́n bá mi rán. Àwọn lọ́lọ́wọ́n bá mi rán, torí wípé ọlọ́wọ́n bá mi fẹ́ nìkan si, jẹ́ nìkan lọ. Àmọ́ mò ń bọ̀ ná mi òde, ẹ jẹ́ kí n dẹ́ka polówó ọjà. Ẹ kú òkèlè.
1: Láti àti pariwo lọ́jọ́ tó ti pẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n bọ̀.
2: Wọ́n ti dé o.
1: Bàbá gangan lẹ́wọ̀n bá tí ó máa dá
2: gbogbo ènìyàn lọ́hùn.
1: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
2: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
1: Ẹ ti náwó náwó, ó ti sun yín, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
2: A ò mà ní gbà kẹ́mú àbúrú.
1: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ nẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa àbí a ti ṣàyẹ̀wò.
1: Wọ́n ní àpọ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
2: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
1: Ní bàbá Òṣúlá léwu àti gbòfún tó fi lè kojú ẹ̀.
0: Bó sì jẹ́ gẹlẹ́lẹ̀ sì gbọ́ ọ̀hún. Ẹ̀yin ẹ pé bàbá sórí nọ́mbà yìí, bóyá ẹ̀yin fẹ́ lọ bá wọn ń bisẹ́ wọn. Ẹ wá wò wípé kẹ́ ẹ má bàa kó sọ́wọ́ àwọn tí ó mọ fà yín. Ẹ̀yin ẹ pè wọ́n sórí nọ́mbà yìí kẹ́ ẹ tó lọ. 091 57 58 9016 091 57 58 9016 tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 070 38 61 51 68 070 38 61 51 68 Kó tó di pé n ó tẹ̀síwájú. Ẹ̀jẹ̀ sáré sọ̀rọ̀ bàbá kan tọ́lọ́wọ́n bá mi gbàdúrà ẹ̀ látọ̀dọ̀ bàbá wa bàbá Òṣúlá. Arákùnrin, àwọn ọmọ rẹ̀ ń bẹ nílùú òyìnbó. Bíi kójú kójú dédé máa sú, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Díẹ̀ díẹ̀ tó fi di pé bàbá yìí ò ríran mọ́. Wọ́n ti gbé káàkiri lórílẹ̀-èdè Nàìjíríà fúnra rẹ̀. Wọ́n ti lọ gbá, wọ́n ti lọ sáwo àìmọye ilé ìwòsàn ni wọ́n ti gbìyànjú. Wọ́n kàn náwó náwó, orí àtù náà ni gbogbo ẹ̀ bọ́ sí. Làwọn ọmọ bá wò wípé àwọn ò lè wo bàbá àwọn níran. Òun ló mọ báwọn ṣe délùú òyìnbó. Wọ́n ní kí bàbá ọmọ bọ̀ nílùú òyìnbó. Ṣé kí n má tàn yín? Gbogbo bí wọ́n ṣe gbìyànjú tó, ojú kan náà ló padà já sí. Bàbá ò ríran o. Òun ni wọ́n bá dá bàbá padà sí Nàìjíríà. Bàbá ti gba kámú pé tọ́. Bọ́lọ́wọ́n bá mi ṣe kọ́ póun ó lo ìgbésí ayé òun tó kùnú. Ọ̀rẹ́ bàbá ìkan ló wá wá lọ́jọ́ kan ló wá wò wípé a lè máa bá a lọ báyìí. Òun mọ̀ bìkan tẹ́ ẹ bá níwò wípé ẹ ti náwó ẹ̀jẹ̀ àjọ débẹ̀. Bàbá yìí kọ́kọ́ wò pé gbo ló tún fẹ́ dàbí gbogbo ibi tóun ti lọ. Àmọ́ fọkàn kan pé òun ò fẹ́ gbó ọ̀rẹ́ òun lẹ́nu. Bàbá yìí tẹ̀lé wọn, ó di iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Nígbà tí wọ́n débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìtọ́jú. Bàbá tó ti ń rí bí ọyẹ́ tẹ́lẹ̀, bàbá tó ti ń rí kùrukùru tí ò ti ríran mọ́. Nígbà tí wọ́n dọ́dọ̀ Òṣúlá Aba Eye Solution, Ọlọ́run ọba mi padà gbàkóso. Tẹ́yìn náà bá nírú èèyàn bẹ́ẹ̀ nlé, tẹ́ ẹ ní láyìíká yín tí wọ́n ti náwó náwó, ẹ̀yin máa mú wọn. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn sú yín o. Ẹ máa mú wọn bọ̀ ní iléeṣẹ́ Òṣúlá Aba Eye Solution. Bàbá ò máa fẹnu ara wọn sọ àdírẹ́sì ibi tí wọ́n wà. Níbi tẹ́ ẹ ti lè rí wọn. Ẹ gbọ́, ìwo tó o bá ti gbìyànjú tó o ti lọ káàkiri, o ti lọ gbá, o ti làwo nípa ọ̀rọ̀ olójúdé yìí tó ti wá fẹ́ mọ̀ dàbíi pé ó ti ń sú wa. Ẹ ò tí ì dọ́dọ̀ ẹni tọ́lọ́wọ́n bá mi fi rán. e ti idodo eni to moju le jare ni o ani se mo si tun tenuma tori pe ohun to ba dani loju a fi igbaya ni gbogbo awon ti won ti wa sile ise osula aba ai solution gbogbo won lori gbala aridaju le yi je o bo si jenu e je nde ka polowo ojana mo nbo o eku ka
3: awon agbabo won so pe igi gogoro magunmi loju atokiri lati lo amojuto irinu eda se koko se pataki ki olorun oba ma gba ode osan lowo oku wa wa nba mi epo ti o ba wa nse akiyesi eyi keyi apere aise dede nipa iriran re tete dide buya ko to peju o se se ko ti nagbara nagboro ti won pe isoro aise dede iriran re loruko orisirisi ma tun fa koko sofo mo to ba tin ri apere aise dede lori ilera ara re tete so sita lati le jajabo to ba wa ri be ma bo lodo osula habal otito inu ati iberu olorun ni won fi nsise ti won ko rujura
0: e ka bo pada fayin te ri number osula habal mo number won re o 070 3861 5168 070 3861 5168 tabi ke pe won sori 091 57 589016 091 57 589016 number tele pe baba sinu iwo ti ri bi oye tabi o ti rukurukuru ojunlewo on ta bye bye abi eru oruko to wu ki won le ma pin fun o abi eyin ti le ti fe gba kamu e ba mo gba kamu aburu e ma gba kamu ti o da o adiye ti o ti ku o si le jagbado e tete dide nle e ma bo nile ise osula aba ai solution baba gangan nbe pelu mi nile agodo en to ba ya e gbo won o emi so fun yin pe to ba je ti ka soro nipa oju olokiti bi obo won o si nu gbo kokoro ti o si tawo bi alantakun e ma je ntan yin akose ni o se o ma to tu baba sile te gbo mirin lenu won ke le mo pe lori oro olojude yi ati gbogbo awon aisan to nfa sababi re boya akonarun ni o apoju suga ni o abi arun ibalopo olojo pipe to ti wa dagba to ti di chronic infection to nbeje wo kaakiri ninu ara owo dapa oko ba apa owo dese oko bese o ti gba onu loju elomi o ti je ki ifunpa elomi o ga elomi se ni o ma mi gule gule telomi ba rin die won asimi lai moye igba loju ona e wo mo nbo na e je ka fese rajo die e ku kale o

0: ẹ káàbọ̀ padà. Ẹ wá gbọ́ o, àwa ọmọ, gbogbo àwa ọmọ tí táwọn bàbá wa ń pariwo, tó ń pariwo fún wa, àwọn ò mọ̀ ríran dáadáa, àwọn ò mọ̀ ríran dáadáa, ṣe lójú ń pọ́n tó ń wa mi pòròpòrò. Ẹ má jẹ́ kọ́rọ̀ wọn oṣù yín, ẹ mú wọn wá sílé iṣẹ́ Òṣùlá Abà. Ẹ̀yin náà ò ní fa ìsan ló bà, ọmọ rẹ ni ó gbẹ̀yìn àwa náà o. Bàbá tó jìyà nítorí wa, màmá tó jìyà nítorí wa, wọn ò mọ̀ gbọ́dọ̀ di tá ń wọlé àbí. Lóòótọ́ ẹ ti gbìyànjú o, ẹ ti sáré sọ́tún sáré sósì, ṣùgbọ́n bẹ́yìn ò bá tí débi tí Ọlọ́run ọba àbí ó ti dé gbìyànjú rẹ̀ ládé. Bí ìgbà tí ò gbìyànjú ni iléeṣẹ́ Òṣùlá Abà Eye Solution, ibẹ̀ ní kẹ́ ẹ lọ o. Ó dá mi lójú pé tẹ́ ẹ bá débẹ̀, Ọlọ́run ọba àmì ó dé gbìyànjú yẹn ládé. Wọ́n fojú wọn rínà kedere táwọn náà ó fi àlàáfíà lólé ayé. Kéèyàn ó fẹ́ jẹun, kórí náà rí n tó fẹ́ jẹ. Àbí ká lè jò ó wọlé, ká tètè mẹni tó wọlé. Ọlọ́run mọ̀ sí wa lájá wọlé, kàbí tá a mọ̀ wá sọ pé kàbírù káàbọ̀. Tí kàbírù ó wọlé táwa méwúrẹ́ ewúrẹ́ jáde, àìlójú ló ń jẹ́ kí àgbàlagbà ó sì ràn-án láìsùn. Tójú ò bá fọ́, ẹsẹ̀ ò ní sìnà, àìṣedédé ojú ló ń mú èèyàn ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ pa ògiri kó tó rìn. Àìṣedédé ojú ló mú ènìyàn já sí kòtò já sí gegele. Ènìyàn tọ́lọ́wọ́n bá mi bá kádàrá pé ànádànù wọn dópin lórí ojú wọn tó ń yọ wọn lẹ́nu, lọ́lọ́wọ́n bá mi òkè máa ń darí lọ sílé ìtọ́jú ojú Òṣùlá Abà Eye Solution. Òpó Ọlọ́run ọba mi làwọn dìbùn o, òpó Ọlọ́run ni wọ́n bá dúró. Bẹ́ẹ̀ sì rè é, àwọn ò kì ń farapamọ́ jẹ̀yàn níyà, lórí òdodo ni wọ́n gbélé iṣẹ́ wọn lé lórí. Tá a bá ń pè wọ́n ní ṣéhù nínú alágbo nílẹ̀ yìí, gáúsù sànmọ́nì ta wà yìí nínú àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìtọ́jú, wọ́n tó bẹ́ẹ̀, wọ́n tó jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìròyìn iléeṣẹ́ Òṣùlá Abà Eye Solution kò tí ì dé ṣé tí ìgbọ́ ti yín ni? Àbẹ́ ẹ̀ mọ̀ gbọ́ tantan tí wọ́n ń polongo wọn lórí rédíò káàkiri. Ipò àìrìnà kàwé tẹ wà yìí, àìrìnà ka Bible, ẹ lè ka Kùránì, kòtù lẹ̀yìn ń wò, ojú yín ó wá ń jọ gegele. Ọmọ ló ṣẹ̀ṣẹ̀ ń fa ẹlòmíì ní tẹ̀tẹ́ kó tó lè jáde. Só tipẹ́ tipẹ́ tipẹ́ ló ti yín lẹ́ti wà lẹ́nu ẹ̀. Àbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Ẹ dákun, ẹ farabalẹ̀ kẹ ẹ gbọ́ nọ́mbà yìí. Ẹ̀yin ẹ pe nọ́mbà yìí o. Àwọn Ọlọ́run ọba àmíràn gẹ́gẹ́ bí olùgbàlà fún gbogbo ẹ, fún gbogbo àwọn tó bá lárun ojú. Ó yá ẹ mú báírò kẹ̀kọ́ nọ́mbà ń kalẹ̀ báyìí: 091 57 58 9016, 091 57 58 9016, tàbí kẹ̀pẹ̀ 070 38 61 5168, 070 38 61 5168. Nọ́mbà Bàbá Òṣùlá nù. Bàbá Òṣùlá ló sọ wípé tí àwọn bá sì ń bẹ láyé, táwọn ń bẹ lókè ìpẹ̀, kò sẹ́ni tí ó mọ fìgò sójú kó tó lè di pé yóò mọ ríwé kà tàbí kó tó tẹ kọ̀m̀pútà. Ìmọ̀ fìgò sójú kàwé, ìmọ̀ fìgò sójú ka Bible, kìí jẹ́ kí ènìyàn múra sí ohun tó ń yọ lẹ́nu nínú ojú. Ẹ wò ó, ohun tó ń yọni lẹ́nu nínú ojú la bá mójútó. Ká ẹ jẹ́ ká fìgò sílẹ̀. Ẹ wò ó, ẹ jẹ́ ń tú bàbá sílẹ̀. Ẹ̀yin kẹ́ ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lẹ́nu wọn. Ẹ ó yá
1: ẹkú òkàlẹ.
2: Bàbá òfin àti àti ń pariwo lọ́jọ́ tó ti fẹ́ pé wọ́n ń bọ̀ wọ́n ń bọ̀.
3: Wọ́n ti dé o.
2: Bàbá gangan lẹ́mọ̀ bá tí ó máa dá
3: gbogbo ènìyàn lọ́hùn.
2: Ìṣòro èyíkéyìí ti ń kojú ìríran ẹ̀dá.
3: Yálà ó ti pẹ́ tàbó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.
2: Ẹ ti náwó náwó, ó ti sùn yí, ẹ ti fẹ́ gbà kẹ́mú.
3: A ò mà ní gbà
2: kẹ́mú àbúrú.
3: Chronic infection ló ń jọ wá lẹ́nu tó ti wá dẹkọ lẹ́run.
2: Tó ń ṣe àkóbá fojú wa.
3: Àbí a ti ṣàyẹ̀wò.
2: Wọ́n ní àpẹ̀jù ṣúgà ni ò jẹ́ kójú wa ó kílẹ̀.
3: Ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ti sòro ojú lè gbà wá.
2: Ní bàbá òṣùlà léwu àtẹ̀gbò fún tó fi lè kojú ẹ̀.
3: Gbọ́rọ̀ lẹ́nu bàbá òṣùlà gangan. Torí ẹnu ọlọ́fà láti gbọ́mọ ta o.
4: Tó ǹjẹ́ mo tún kí gbogbo etí tó láǹfààní àti gbọ́ wa pé a kò déédé àkókò yìí. Àkànṣe ètò ni látọ̀dọ̀ bàbá wa Ọláwálé Oṣùọláńlé tí gbogbo ayé mọ̀ sí Òṣùlá Àbà. Ẹ bàbá kí wọn ó lè mọ̀ pé ẹ̀yin gangan lẹwà lẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ dárúkọ yín fún àmọ́ Nàìjíríà.
1: Ẹ kú déédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣùọláńlé aláṣẹ iléeṣẹ́ Òṣùlá Àbà.
4: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágbo ara.
1: Ẹsẹ̀ atọ́kùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ tí èèyàn rí kùrukùru tá ń wo kòtò tó ń jọ gegele tá a dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá a dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bí funfun lẹlòmíì máa ń rí ó yẹ ká tètè máa kíyèsára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
4: ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ̀ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran. Ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
1: Ẹsẹ̀ atọ́kùn ọ̀rọ̀ wá dàbí ń pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí tí ẹ̀yin bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo. Lórí káfewé àti gbòsè ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí bàbá Ọlọ́run fi fún wa tẹnu kọ́
4: òun tètè bọ̀ lùkọ́ o. Kí n tó gbà yín lálejò lórí ètò yìí èmi fúnra mi ti ṣèwádìí dáadáa. Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọn ṣe lè rí yín.
5: Head office wa wà ní ìlú Ìkòròdú ẹ bọ́lẹ̀ ní Agric bus stop ẹ sọ pé ń lọ sí Asọ́lọ̀ ilé epo tó dojúkọ Asọ́lọ̀ bus stop yẹn street tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa street number 30 ẹ bèrè Òṣùlá Àbà ńbẹ̀. A tún wà ní Ladipo bus stop ní Ìkẹjà Long lósòdì níbi bridge ẹlẹ́sẹ̀ yẹn ẹ rìn síwájú ẹ rí Majok filling station. Tẹ́ ẹ bá ti débẹ̀ shopping complex tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Magnet shopping complex Magnet shopping complex ẹ wọnú rẹ̀ ẹ bèrè Òṣùlá Àbà ńbẹ̀. Ẹyin ti Sàgàm tẹ́ ẹ bá ti dé Ìláyé roundabout ẹ wọ inú háàkì wọn yẹn tí wọ́n kọ Ìláyè sí Gàdàgbà ẹ wọ bẹ̀ níwájú CAC church ẹ bèrè Òṣùlá Àbà ńbẹ̀.
4: Ẹlòmíì

0: ipò kílẹ̀ à bóyá lòmíì ntọ́ bá súnmọ́ kò ní rí àfi tí wọ́n bá mú jìnnà sí ìṣọwọ́ wakọ̀ ẹlòmíì torí pé kòríran ni òjò wakọ̀ mọ́ tó fi gba dírẹ́fà ẹlòmíì ránṣọránṣọ tí ò jẹ́ kó ṣiṣẹ́ rẹ̀ mọ́ ni pé ojú yẹn kò ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ìyẹn bẹ́ẹ̀ o bàbá ṣé àjogúnbá ni àbẹ́yìn náà lọ́kọ̀
1: ẹ̀sẹ̀ àtọkùn ṣe rí iṣẹ́ ìtọ́jú ojú nílànà tìbílẹ̀ àti àwọn àìsàn míì tó ń fa sábàbí rẹ̀ àjogúnbá ni o iṣẹ́ ẹ̀gbọ́n bàbá tèmi ni nígbà náà lọ mú gbọ́ wá lọ má wo wá a rò pé wọ́n ń fìyà jẹ wá nígbà náà
0: bákan ràn yín ṣẹ́
1: ṣẹ wá rí ìgbà tí a wá bẹ̀rẹ̀ sí ń ṣe iṣẹ́ yìí tá a wá bá dára kékeré a wá dàbí dán nígbà ìlà tó wá mọ̀ yìí pé àṣẹ ó dáa kéèyàn ó farabalẹ̀ àtọ́dá kéèyàn ó jókòó tàgbà.
0: Bàbá ẹ jẹ́ ń béèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo délé iṣẹ́ yín mo rí i pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kán sójú ń bẹ̀ mímu àti lílò ni.
1: Ẹ ṣeun tẹ bá rẹ lómi tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn ibì kan o ṣe é ṣe pé táwọn bá dọdọ yín òun ó kàn kínní sáwọn lójú ni àwa láwọn wa sọ fún ẹ pé ẹ lọ fọkànbalẹ nílé iṣẹ ti wá o gbogbo ewé àti egbò tá à ń lò ṣe ìtọjú ojú ẹnu báyìí lẹ ti gbà ló o ẹ sì máa wá fìlẹ lójú gbogbo àwọn egbòogi tá a fi ń ṣe ìtọjú ojú àti àwọn àìsàn tó lè fa sábàbí ẹ nílé iṣẹ wa lílò ni sẹnu
0: kìí ṣe pé wọn kàn sójú àṣírí kan nìyẹn o bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú àti inú lọ́hùn lọ̀pọ̀lọpọ̀ ti ń wá jíjẹ mímu ẹlòmíì ó wà lára tó ṣokùnfà ti ń dààmú rẹ̀ lójú bàbá wa níṣẹ́jú kan tó kù yìí àwọn èèyàn lóríṣiríṣi ló wà bẹ́ẹ̀ tó jẹ́ pé tí wọ́n báyìí tí ìtìgbòbọ ojú wọn lè kàwé arábìnrin kan tó wá sọ́dọ̀ yín tó jẹ́ pé ó lóun ti ń lo ìgò láti bí ọdún bíi mẹ́fà ṣùgbọ́n ṣe tóun wá tóun lo àwọn egbòogi yín òun jùgò lẹ̀ fáṣán ìní èyí tí wọ́n fi ń ṣe oge nìkan nílò báyìí.
1: Bàbá tẹ rí abala bíi tẹ dùn mo tún fẹ́ sí àwọn èèyàn wa ní làákàyè nílé. Ṣé ẹ rí èèyàn tí ojú bá ń yọ lẹ́nu tán súré lọ rèé gbàgò ọ́ dàbí ẹ ń pé èèyàn ń gbìyànjú àti sún wàhálà síwájú ni o torí tẹ bá lọ bá wọn tẹ kọ̀ǹpléǹ pé nǹkan kan ṣẹlẹ̀ nínú ojú yín wọ́n á fún yín nígò kan.
0: Wọ́n fún yín nígò.
1: Tẹ bá tún padà lọ wọ́n á tún mú gò yẹn wọ́n á tún ṣèǹjẹ̀ fún yín.
0: Ok wọ́n máa pààrọ̀ gò.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn ṣe wá rí gbà tí ojú bá wá kọ sẹ́ tí ò rí na mọ́ rárá kọ̀ wá sí júpítà ìgò kí ni mo wí atọ́kùn.
0: Bẹ́ẹ̀ bógò yẹn ṣe lè lágbára tó tó lè wá fi sójú
1: tó lè mú ìmọ́lẹ̀ wá sí ojú tí ò rí nǹkan kan mọ́.
2: Ṣé ti ẹni tó lòun lọ sílùú òyìnbó lọ ṣe ìtọ́jú ojú ń bẹ̀ tó padà dé Nàìjíríà wa ń bí odidi ọdún mẹ́wàá gbáko ló fi ń rí kùrukùru tó sì wá sí iléeṣẹ́ wa tí ò lòjú ewé àti gbò lọ́lọ́dọ̀ wa tọ́lọ́run sì ṣe yanu.
0: Bàbá eléyìí báyìí ó jọ yàn lójú pé egbòogi téèyàn lè papọ̀ mọ́ra wọn tí ó sì lọ mọ́ tọ́jú ojú láì ṣe pé èèyàn kan sójú ìyàlẹ́nu ńlá gbáà ni onílẹ̀ yorùbá à ń gbìyànjú o. Bàbá kí n tó yọ̀ǹda yín ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n lè pè yín sí 070-38-61-61-51-58-60-8 070-070-38-61-61-51-58-60-8 Bàbá irú àwọn àìsàn wo ló lè ṣokùnfà ìṣòro ojú a mọ̀ pé iṣẹ́ àbínibí yín ni tẹ jogúnbá àjẹbíre lọ́dọ̀ tí irú àwọn àìsàn wo ló lè mọ ṣokùnfà rẹ̀.
1: Ẹ ṣe àtọkùn èmi a máa sọ wípé ẹni tó bá mọ̀ pò ń dín ìmọ̀ láti ṣe ìtọ́jú ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá tí ò bá ní ìmọ̀ lórí àwọn àìsàn kọ̀ọ̀kan tó lè fa sábàbí rẹ̀ olúwa rẹ̀ ò mọ nǹkan kan o.
0: Bàbá ẹ bá a dárúkọ bíi mẹ́ta ń bẹ̀ a mọ̀ pé ó pọ̀ tó lè mọ ṣokùnfà irú àwọn àìsàn bẹ́ẹ̀.
1: Ẹ ṣe àtọkùn àpọ̀jù ṣúgà ó jẹ́ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì téèyàn bá ní chronic infection rí ó lè ṣe okùnfà ìṣòro tó ń kojú ìrìn rẹ̀ dá paríparí rẹ̀ ni ògbólógbò akọ náà.
0: Ó túmọ̀ sí pé mẹ́tẹ̀ẹ̀ta yẹn olórí àwọn okùnfà tó lè fà á kéèyàn mọ́ ìran dáadáa ni.
1: Bẹ́ẹ̀ni atọ́kùn.
0: Ẹ sọ̀rọ̀ àpọ̀jù ṣúgà lẹ́ẹ̀kan tí èèyàn bá ń ṣàkíyèsí àpọ̀jù ṣúgà lágọ̀ọ́ ara ọ̀nà wo ló fi lè gbà pé òun ti ní àpọ̀jù ṣúgà irú àwọn ara àpẹẹrẹ wo ni ọmọ rí.
1: Ẹ ṣe àtọ́kùn ìbéèrè tẹ ẹ béèrè lọ́wọ́ mi yìí ìbéèrè tó kẹnú ni o tẹ ẹ bá ń gbọ́ ikú ń bọ́ mọ́ rìn ọmọ ò tètè fura àpọ̀jù ṣúgà ló ń jẹ́ bẹ́ẹ̀ o kò ní mú wa o kò ní mọ́mọ wa o gbogbo àwọn tó ti mú ọlọ́run lọ́jọ́ èní bá ń tún wọn lẹ̀.

0: eyi ni lati fi to gbogbo eyin ololufe wa leti wipe anfani ti wa bayi lati se ipolu oja yin ile ise yin ayeye isile tabi isiku agba lori eto atupale iwe iroyin ile wa lede yoruba nje ti gbo bako na ni anfani wa lati se onigbowo ile ise yin oja yin tabi ile ijosin yin ni iseju meedogun tabi ogbon iseju lati ago mejo ale titi di igba ti a o fi adagba eto wa ro lago mejila lati ojo monday ojo ade titi di ojo sunday fun ekunrere alaye e kan si eka ipolo oja wa e pe lekan ti ori ero 08028296023 tabi bisola sori ero 08023974412 a o ma reti yin o
1: O de pada, o rinle, o kile. Ìdíje eré ìdárayá ọlọ́dọọdún ni ti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ FRCN ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM gbé kalẹ̀ fún àwọn akẹ́kọ̀ọ́ ìpele àkọ́kọ́ nílé ẹ̀kọ́ secondary JSS jákèjádò ìpínlẹ̀ Èkó tọdún 2026 yìí. Àwọn akẹ́kọ̀ọ́ máa kópa nínú eré ìdárayá mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀, ìdíje bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá football, eré sísá lóníruurú athletics àti ìwẹ̀ wíwẹ̀ swimming fún tọkùnrin tóbìnrin wọn. Pápá ìṣeré CMS Drama School ní Bàrígà ló ti máa wáyé. Ife ẹ̀yẹ, ẹ̀bùn owó àti òkìkí tó rinlẹ̀ wà fún ilé ẹ̀kọ́ àtàwọn akẹ́kọ̀ọ́ tó bá jáwé olúborí. Láti fi orúkọ sílẹ̀, ẹ pé Fẹ́mi Taiwo sórí 08023292640. Lẹ́kan Awolúgà sórí 07038998468. Kelechi Bernard sórí 08033506038. Ìdíje eré ìdárayá iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìjọba àpapọ̀ ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú àjọṣepọ̀ Radio 1103.5 FM níbi tí a ti ń ṣàwárí àwọn ògùn ọjọ́ ọ̀la.

0: Èyí ni láti fi tó ẹ̀yin olólùfẹ́ wa létí wípé àǹfààní ti wà báyìí láti ṣe ìpolówó ọjà yín ilé yín ayẹyẹ ìṣílé tàbí ìsìnkú àgbà lórí ètò àtúpalẹ̀ ìwé ìròyìn ilé wa lédè Yorùbá ǹjẹ́ ẹ ti gbọ́. Bákan náà ni àǹfààní wà láti ṣe onígbọ̀wọ́ iléeṣẹ́ yín ọjà yín tàbí ilé ìjọ ní ìṣẹ́jú 15 tàbí 30 ìṣẹ́jú láti aago 8 alẹ́ ìgbà tí a ó fi àdàgbà ètò wa rọ̀ lago 12 láti ọjọ́ ọjọ́ ajé títí di ọjọ́ Sunday. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ kàn ká ìpolówó ọjà wa ẹ pé lẹ́kan sí orí ẹ̀rọ 08028296023 tàbí bísọ́lá sórí ẹ̀rọ 08239744412. A ó tìyìn o.
1: Radio 1 103.5 FM.

0: ẹka alẹ ninu ile yi ni bi gbogbo de ti lanfa ti mo gbọ
1: iboru ti ti ko gbogun odun
0: atutide lori eto ara agbaunda gege bi ise wa
1: lomari ka po badu wa
0: mi eduvari nlo ni ori be lo je ki e wa wa ko mo wa atuti wa de lasale eto ni eka abo sori eto ara agbaunda gbogbo eyin ololufe eto yi eka abo sori eto mo kin lotun mo kin lo si mo kin so wa ran kun le eka le o aku afomo niyan se gbogbo re o le da ta n ba ka ki eka abo ara agbaunda a rojo muso lokun o ke la mu lale yi olagbara po eni e wa koro o le ba ya papa pa la se to akoko rara bo ti le wo mo
1: ibidu wa ba wa tun le yi se
2: wo ta ma o
0: e je n koko fun yin lawon abo kan leyin eto ni jejo
1: ibidu wa da
0: opolopo eyan ni won pe wa ba won kan se ki wa be awon kan n sadua mudupe lowo yin e se o ẹjẹ ń fi dín kankan múlẹ̀ fún adáadáa lórí ìtàn ìgbésí ayé ládòkè akíntola tá ń bá a lọ gẹ́gẹ́ bí mo ti ṣe lálàyé gbogbo àwọn tó bá jẹ́ wípé kì í ṣe ìgbà àkọ́kọ́ tí wọ́n mọ gbọ́ ètò yìí ó ń jẹjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ̀nyí wọn ó ti mọ̀ wípé mú ìtàn ìgbésí ayé ládòkè akíntola wá rí
1: ayé ṣamálámálá ó máa bójú
0: wọn iṣẹ́ ẹ sì rí ìdí pàtàkì tá a fi ń yànnàná ètò yìí tá a fi ń fi àwọn òkodoro múlẹ̀ rèé o
1: yorùbá o ọmọ aláyé
0: mo ń lọ wọn ò tí ì débẹ̀ ìdí pàtàkì tá a fi ń fi àwọn òkò múlẹ̀ lórí ìtàn ìgbésí ayé ládòkè akíntola tá ń bá lọ rèé o nínú ìbéèrè táwọn kan ń béèrè lọ́wọ́ mi ńgbà ta tó ń jẹjọ ṣe mọ̀ pa àlàǹfààní àti gba ìpè lẹ́yìn ètò
2: nítorí
0: tí wọ́n ń béèrè lọ́wọ́ mi ni wípé kí ló dé tó jẹ́ wípé ìtàn ìgbésí ayé lákítọ́lá la mú wá tá a mú ti àwà mo ní orí ti ládòkè akíntọ́lá la wà àìsòrí ìtàwó lọ́wọ́ in tó ṣẹlẹ̀ òkodoro bẹ̀ ìjìnlẹ̀ bẹ̀rẹ̀ eléyìí tó jẹ́ wípé ó yẹ ká jókòó ká gbé sí ọpọlọ ká gbé sókàn àyà wa leléyìí o ṣe mọ̀ wípé báwọn méjèèjì yìí bí wọ́n ṣe tà tó tí wọ́n fi jáde láyé kò sí bí a ṣe sọ ìtàn ìgbésí ayé ìkànnù wọn tá a ní mẹ́nu bẹ̀ ní kejì
1: yorùbá sọra wọn nílẹ̀ tí o bá wo ọmọ oòdùà o
0: ẹ gbọ́ mi dáadáa kò sí bá a ṣe sọ ìtàn ìgbésí ayé ládòkè akíntola tá a ní sọ̀rọ̀ nípa ọwọ́ kò sí bá a ṣe sọ̀rọ̀ nípa ọbáfẹ́mi awolowo tá a ní sọ̀rọ̀ nípa ládòkè akíntola kò sí bá a ṣe kò ṣe é yọ kú o òun ló jẹ́ kí n sọ níjẹ̀ ogún nígbà tá a bẹ̀rẹ̀ ìtàn yìí wípé ṣe rí àwọn àgbà òṣèlú méjèèjì yìí àwọn àgbàlẹ̀

0: méjèèjì yìí. Bá ṣe wí pé kò sí wàhálà ni wọn ni. Lóòótọ́ kìí ṣe kò sí bá ṣe rì torí òní mi. Kò sí bí ò ṣe dùn sínú àbí wàhálà kan lọ́tún lọ́sì. Ṣùgbọ́n tá a bá kò tá a parí ẹ̀ ní tùbí-nùbí. Ìlọsíwájú ẹ̀ wà. Ṣùgbọ́n láàrin àwọn méjèèjì yìí wàhálà yóò lórí ọ̀fẹ́ àti jẹrodò láti lọ mú. Léyìí tó túmọ̀ sí wípé àwọn àgbà òṣèlú yìí wọ́n ṣọ̀tá títí tí wọ́n fi kú ni. Kẹ̀sì mọ wò ó ìgbésẹ̀ àwọn méjèèjì nínú òṣèlú ilẹ̀ Yorùbá. Ìgbésẹ̀ àwọn méjèèjì nínú òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà kò ṣeé kó dànù àkọ́kọ́ nù. Ẹ̀kejì ni wípé ìfàsẹ́yìn tí ìjà láàrin àwọn méjèèjì mú bá orílẹ̀-èdè wa Nàìjíríà kìí ṣe kékeré. Torí wípé ìdìtẹ̀gbàjọba tí ń padà yé tó fà á tí ìdìtẹ̀gbàjọba àkọ́kọ́ ìkejì kẹrin tó fi wáyé tó fi jù bẹ́ẹ̀ lọ nípasẹ̀ wàhálà tí ń ṣẹlẹ̀ ilẹ̀ Yorùbá tó ní ṣe pẹ̀lú àwọn àgbà òṣèjì ni. Bẹ́ẹ̀ fẹ́ ẹgbà. Bẹ́ẹ̀ ẹgbà. Bàbá wa kan pè mí lẹ́yìn èyí tó ń jẹjọ. Àwọn ìbéèrè kan wà tẹ́ ń bi mí tí mo sì ń ṣe lálàyé fún yín. Lójú bàbá yìí wọ́n ń tẹ̀ múlẹ̀ fún mi bí ìgbà tó jẹ́ wípé à ń tò sápá ibì kan gbèsọ́ ẹ̀yìn ẹnìkan gbèsẹ́ ẹ̀yìn ẹnìkan wa ń dẹ́yẹsẹ́ ẹnìkan irọ́ o. Èyí tí wọ́n ń sọ ni wípé àwọn tá ń fi ọ̀rọ̀ múlẹ̀ tá ń fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ láti ẹnu wọn àwọn ọmọ láẹ́yìn ládòkè Akíntọ́lá ni. Wọ́n ní ẹyin àṣẹ lọ bá bàbá Adébánjọ àṣẹ lọ bá ọmọ tó jẹ́ ọmọlẹ́yìn Awolowo káwọn náà ó sọ̀rọ̀ gbé Awolowo ká máa wá sọ ohun tí à ń sọ. Mo sì ń jẹ́ kó yí han wípé bá a bá fẹ́ fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ lókù ìyún ò sọ wípé wọ́n ní lágbájá ọgbẹ́ran olóhùn ògbé ẹran kí wà ń tẹ̀ yìí mọ̀ ń bá a ṣe ni lóru gànjọ́. Bá a bá fa toníkálukú yọ fún ọjà abẹ́ tó bá ṣe wípé àǹfààní ti wà tó jẹ́ wípé àwọn àgbààgbà kan wọn ò mọ jẹ lábẹ́ mo fẹ́ sá síbí mo fẹ́ ṣọ̀tún ṣòsì mọ́ bàbí kan jẹ ni tí àwọn méjèèjì tí wọ́n ti yọ tasaran fasaran tí wọ́n ti yọ tasaran fasaran. Ó ṣeéṣe kóníkálukú wọn ó ti rí ibi tí wọ́n kù díẹ̀ káàkiri ṣùgbọ́n gbogbo wa ńlẹ̀ Yorùbá àwa gá ń tò sẹ́yìn ẹ̀ náà títí dòní olónìí ìgbà ayé yìí tí ìtàn ṣẹ̀ṣẹ̀ ń jáde táwọn òkodoro ṣẹ̀ ń jáde ńlá tí mọ̀ wípé ẹ̀ ń tà ń pè ní èṣù gan kìí ṣe èṣù bẹ́ẹ̀ ẹ̀ ń tà ń sọ wípé òun gan lara rẹ̀ mọ́ kìí ṣe para rẹ̀ mọ́ bẹ́ẹ̀ mo sì ń fìdí ẹ̀ fún múlẹ̀ fún wa wípé kò sẹ́ni tí wọ́n tọ́ ọba bí ya rẹ̀ tí ò ní rùn jáde gbogbo wa náà ni nítorí ìdí èyí àwọn ògbè sẹ́yìn ẹnbẹ nìkan jẹ́ irọ́ o òkodoro tó ní ṣe pẹ̀lú ìtàn là wá ń ṣe kí n là ń fà jáde fún
1: yín.
0: Bó ti jẹ́nu kí n máa fele yìí kí n máa fi kí wọn nílé iṣẹ́ solution ti wá ní jọ́mẹ́jọ. Ẹ káàlẹ́ o bàbá solution. Ẹ̀yin ò ẹ̀tù láǹfààní àti gbọ́ wọn lálẹ́. Ọmọ aláàgọ́ àjílù kérekére ń jọ ọ̀sẹ̀ ẹ̀yìn rè ọmọ aláàgọ́ gbárùkù wálé ọmọ tí ń bọ̀ lọ́jọ́ ọ̀sìnmi. Ọmọ elédè tó pèdè títí tó fi pegedepegede lágbolé elédè orí ọjọ́ kó gbé mi débi rè àdúrà mọ́ ọmọ balógun ló kọ́ mi. Adaba náà lẹ́yìn èèyàn mọ̀ mí sí. Ẹ já bla lẹ́yìn omi tá a fẹ́ bù mu yìí ẹ̀yin ò àtàkọ́sọ iléeṣẹ́ solution tààrà tá a bá wá padà dé láago mọ́kànlá sòkòtò mọ́ tú yangba ṣó a kan lọ agbami ètò báyìí ó ṣeéṣe ká kọjá aago méjìlá láṣáálẹ̀ yìí. Ẹ ṣeun o bẹ́ẹ̀ ti tẹ́tí gbọ́ padà bọ̀ ẹ kú kalẹ̀.

0: láàfáàní àbí babaláwo làbí àfi ká mọ ta ló ránṣẹ yìí kí nìdí ìránṣẹ yìí àfi ká ọ̀nà àbáyọ
1: o ńbọlọgùn ti wá
0: èyí wo ni ọ̀nà àbáyọ
1: tọ
0: táwa ń fi.
1: Ọ̀dà léyìí tó túmọ̀ sí wípé gbogbo ntẹ́dà bá ń dojúkọ báyìí láyé àjẹ́ wípé ó nídìí pàtàkì téè tó sì yẹ ká gbé
0: ìsẹ̀ òyìnbó ni orúkọ ilé iṣẹ́ tiwa pé ọlọ́run kì í ṣe bí oyan ní káàbẹ̀
1: yóò ní
0: ọlọ́run ò ṣe bí solution ọlọ́run ò ṣe bí ọlọ́run kì í ṣe bí o èèyàn ní káàbẹ̀ o tá a bá ti wá rí báyìí a wà mọ ta ló wá ń di ọ̀rọ̀ tá a bá ti wá bẹni tẹ káàbẹ̀ ọ̀rọ̀ ti lójútì ògùn tá a bá lò láàrin ìjọ kẹta tá a rí yàtọ̀ kò sóògùn bẹ́ẹ̀ èmi àwa máa sọ ipe àfẹ́tọ́jọ́ ọlọ́run lọ bóyá kinní kan ló pọ̀ wọ́n láyà àbí àwọn ẹnìkan ni wọ́n ń bẹ̀rù àfi táwọn bá jọ ọlọ́run lọ sọrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ lójo mo mọ̀ bẹ̀rù àfẹ́tọ́jọ́ ọlọ́run lọ bóyá kinní kan ló pọ̀ wọ́n láyà àbí àwọn ẹnìkan ni wọ́n ń bẹ̀rù àfi táwọn bá jọ ọlọ́run lọ sọrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí èmi mọ̀ lójo mo mọ̀ bẹ̀rù olóòtú ọ̀bí ni ta ni mo bẹ̀rù rẹ̀
1: ta ni
2: bẹ́ẹ̀
0: kò sẹ́ntọ́jọ́ òun lọ sọ́mọ́ ti gbìyànjú lọ́wọ́ mi kí eléyìí jọ́ òun lọ mi ní ìwòlẹ̀ dáwọ́lé fẹ́ẹ̀mì kò bá ti jọ́ òun lọ ọlọ́run ọlọ́run nìkan ló kù
1: tọ̀
0: ọlọ́run ni yóò jẹ́wọ́ ọlọ́run ohun tó dé mi lójú ni pé àfẹ́tọ́jọ́ òun lọ ohun tó ń pọ̀ wọ́ láyà bọ̀ ní solution ohun tó ń pọ̀ wọ́ láyà yìí òun sọ́wárì tó wá ríra ẹni rí dédé pé owó ni màá mú lọ ìbẹ̀rù ọlọ́run láfi fẹ́ ti wà ọ̀ ṣe fọ̀rọ̀ owó lẹ́nà tó o bá rí dùnú ìwọ náà ó wà dúpẹ́ ọlọ́run.
1: bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí báwọn kan ti ń wá tí wọ́n sì ń wá pẹ́ orí
0: ọlọ́run
1: ó ti jẹ́nu ó dà ẹ bá ń pe nọ́mbà táwọn èèyàn mọ̀ pé sí.
2: 08080 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8180 8
1: le
0: e pe ohun ti mo so alafe to ba jole ohun ko hun boya nkan ni won ti ntoju lo roju ni agbara t'Olorun ani afajo Olorun lo mo bo o pe number yi e ba mi pe
1: number un le
2: 0800 81 98 42 47 0800 81 98 42 47
0: 0800 69 24 24 74 74 74 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 75 ẹrù àmì ni àmọ́ nídẹ̀yìn ìdẹ̀yìn ó padà di dédé ìyàwó mi ó wá ní ìmọ̀ púpọ̀ ni mo ṣe ń polówó rẹ̀ wípé mo ní ìfọkànbalẹ̀ wípé àfẹnfẹ́ ọjọ́ náà lọ́lọ́kù agaga ìwọ obìnrin mọ́ ọ̀bọ̀
2: olótú
1: a wà pẹ̀lú yín
2: ọpọlọpọ obìnrin dojú kọ ìṣòro kan sí kejì
1: ẹ ṣàwò
2: ìṣòro àbíbùjókòó ṣe rí ọpọlọpọ mi ni ò náà kíyèsí ẹlòmíì ọkọ ọhún ló ń dà á láàmú tí ò fi rí bùjókòó àìbìkítà ni tẹlòmíì àmọ èyí tó wá pọ jù ọpọlọpọ obìnrin a máa rí ìbálòpọ obìnrin lójú oorun bẹẹ lọkùnrin náà ìbálòpọ ṣe rí téèyàn bá ti ń rírú àwọn nǹkan wọnyí kó tètè kíyèsára owo alantaku ni telomi pami lo ntiti a si ma ko loju se si o alantaku ta nwi yi ko ma se digi
1: to
2: amo to ba fi di omo eniyan olohun nikan lo le yo o amo pa bo ni odo baba solution ati ya solution aron bayo
1: to oda e baba ona bayo ati yo na bayo e ba npe number
2: 08081 9842 47
1: to eyin ara le bo jenu gbogbo njowu ke ma dojuko aisan ni abi jani ota ni elomi igbada ajina ni a gbesi lese gbogbo elomi aita oja elomi ise re olode
0: ye yoju shati e po to wa lowo bayi o ti rora re pe ipe mi ohun re
1: pe ko le da mo
0: yani to wa lo wan dire afẹ ti ma jo lohun lo
1: to
2: elomi asi ma lala pe ile iwe to ohun ti lo ri ohun ba go ohun be ohun ko donwo gbogbo awon alawon yi alafa seyin gba ni o ki wa nje ki omo lo debi to nlo iwo to ba ti wa riwu awon apere won yi ile ise solution
1: 080-6969-24-34-34-75 so bo ti je na le ti gbo won e mo je mo mo wa je wi pe a ba foju wi na soro kan bi mi ko to di ba yoju si won e mo gbagbe wi pe etenu ko tete bo le ko illusion olohun oba mi edumare ni fun won se won o se aye won yin e pe won awon oro mi wa gege bi mo ti mo so to je pe ta wa wo bi adojuko to si je wi pe ori fosan na ni e ti jo soro toju ti o si wa fun kila won ke sa fun kila won to ye ma je te ki je kila won te o ye ma je kila won te nse ti o ye ke ma se kila won igbese to ye gbe te yi gbe e se kini e kan si won lori number won ohun to bo ti jenu eto ara grounder oya ka ma se kini ka ma te waju mo nbo
3: omo alagba jilukere enjo ose omo alago gbaro ko wale omo nibata tin limbo lojo osimi

ètò aragbaunda ló ń tẹ̀ ẹ́ wájú yìí. Kàn ní rédíò 1103.5 FM náà lẹ ti ń gbọ́ wa. Ẹ já tẹ̀ wájú ibà sìsì náà là á fà bọ́ sí. A láǹfààní àti sọ̀rọ̀ tẹ́ láǹfààní àti pè wá. Ẹ mọ́ gbàgbé tó já bá jẹ́ wípé yín ṣẹ̀ ń dara fún ìgbà àkọ́kọ́ ni. Aragbaunda lètò ètò aragbaunda àdúrà mọ́mi ọmọ balógun ló kọ́ mi àdàbà náà lẹ mọ̀ mí sí. Ẹ jẹ́ àmọ́ gbàràn kàsídà ká mọ́ mu lọ́kọ̀ọ̀kan ìjẹ́ yìí. Ó ti ṣe wẹ̀. Ṣé ẹ gbàgbé ibi tá a bá dé ń jẹjọ? Lọ́wọ́ ń sọ òun náà ni wípé Akíntola sọ káàkiri pé òun fẹ́ gbàjọba ní tipátipá. Kò lọ́wọ́ gbàléwà. Ó ní ó ń fi ẹ̀sùn kan òun ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ fojú hàn dáadáa sóde tán. Ó hàn gbangba wípé kò sí ní tó ka Akíntola ń bẹ̀ rárá o.

àwọ lọ ẹsẹ rẹ ó padà yọ ọta ni. Iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé pẹ̀lú bí àwọn ọwọ́ ṣe ń fẹ̀sùn ká Akíntola tó ó ń rẹ́rí ngbà náà pé ìjọba àpapọ̀ láti Èkó tó bá fi dá sí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá òun ní àwọn ohun àti àwọn èròǹgbà tóun yóò fi mú ìjọba pọ̀ tóun ó fi mìín ìjọba àpapọ̀ lògbòlògbò. Àǹtá orò òun ni wọ́n gbé iṣẹ́ náà fún láti rí dájú wípé àwọn ọ̀dọ́ tó tó láti jagun pé wọ́n jẹ́ kíkó sí kí wọ́n sì kó wọn lọ sí orílẹ̀-èdè Ghana fún ìgbà pé Jákàndé ló fi ọ̀rọ̀ wá àwọn ọ̀dọ́kùnrin náà lẹ́nu tó sì ń bá wọn sọ̀rọ̀ nígbà tí wọ́n ní kí Samuel Ikoku ṣèwádìí àwọn ohun gbogbo tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ ológun orílẹ̀-èdè àti bí àwọn ó ṣe wọlé kanlẹ̀ tí àwòlọ́wọ̀ bá lè ṣẹlẹ̀ yìí ọmọ ológun lórí ìjọba nígbà kan rí ní ònílẹ̀ Yorùbá mélòó mélòó ni tàwọn ọmọ ológun eléyìí gan-an ló sì ṣílẹ̀kùn fún ìdìtẹ̀jọba àkọ́kọ́ tó wáyé lórílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó gbẹ̀mí àkànlágbọ̀n òṣèlú ilẹ̀ yìí níbi ìdánilẹ́kọ̀ọ́ kan eléyìí ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìtàn orílẹ̀-èdè yìí tó wáyé ní ìpínlẹ̀ Kaduna lọ́dún 1993 ọ̀kan nínú àwọn ẹ̀yìn àwòlọ́wọ̀ tí wọ́n jọ ń gbìmọ̀ pọ̀ láti já ìjọba gbàǹgbà náà ṣùgbọ́n tó sá lọ sí orílẹ̀-èdè Ghana ọwọ́ pálánbá àwọn ṣẹ́gi tán ìyún Samuel Grace Ikoku tó jẹ́ ọmọ bíbí Avan Ikoku tí wọ́n yà sínú ₦10 mẹ́wàá tó jẹ́ owó ilẹ̀ wa owó orílẹ̀-èdè wa Nàìjíríà ó jẹ́wọ́ wípé lóòótọ́ làwọn fẹ́ gbàjọba ní tipátipá o ó ní wọ́n fẹ́ já ìjọba àpapọ̀ gbà ní lóòótọ́ ní tipátipá nígbà náà òun ni olórí igun ẹgbẹ́ alátakò nílé ìgbìmọ̀ aṣòfin lápá ìkòrùn Eastern Region ó ní bí wọ́n ṣe ṣe nígbà náà ó ti sú àwọn tó sì jẹ́ wípé àwọn ò lè dúró de ètò ìdìbò mọ́ rárá ó ní ètò gbogbo ti òun gan ti ní lérò wípé àwọn ti ṣàṣeyọrí ni ṣùgbọ́n àwọn ò mọ̀ pé lára àwọn táwọn jọ ń gbìmọ̀ yìí pọ́pá kan bẹ láàrin wọn gbogbo báwọn ṣe ń rìn pátápátá ni wọ́n gbé ẹ̀sùn tí wọ́n sì ń kọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan ìjèjì pẹ̀lú ẹ̀rí àrídájú lóṣù tako àwòlọ́wọ̀ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ pẹ̀lú bí ẹjọ́ ṣe lọ nílé ẹjọ́ àríyànjiyàn wáyé àmọ́pa rẹ̀ àjẹbí ẹ̀sùn yìí ṣùgbọ́n gbogbo ẹ̀rí tó wà ńlẹ̀ ó fi dájú wípé àwọn awolowo wọn jẹbi ẹsùn tí wọn fi kàn wọn jẹbi ẹsùn ìgbìmọ̀pọ̀ láti gbàjọba ní tipátipá àtàwọn ẹsùn kìíní onídàájọ́ sójẹ̀yìn dé sówẹ̀ ló dájọ́ náà lọ́jọ́ náà lára ẹ̀rí tó wà nílé ní pé wọ́n tún gbìyànjú láti mú ọmọ ológun kan lóhun jẹ́ ọmọ Yorùbá ìyún Colonel Samuel Adémúlégún wọlé sínú ìgbésẹ̀ ìdìtẹ̀gbàjọba wọn àwọn 31 ìyún 31 wọn wọ lọ sílé nínú wọn òun làwọn méjì kan wà ìyún Dípọ̀ Májà àti Richard Babalọla àwọn di ẹlẹ́rìí níjọ tí wọ́n gbà náà àwọn mẹ́rin míì bí Anthony Enaoru Samuel Ikoku Ayọ̀ Adébánjọ Ayọ̀ Banjo àti Olúbùnmi Àlùkù wọn ò yọjú sílé ẹjọ́ rárá tí wọ́n sì dá wọn lẹ̀ ṣùgbọ́n kì í ṣe torí pé wọn ò jẹ̀bi o ṣùgbọ́n torí pé wọn ò rí wọn ni o àwọn wọ̀nyí wọn ò sí lórílẹ̀-èdè Nàìjíríà wọn ti sá lọ sórílẹ̀-èdè Ghana àwọn méje míì bíi Bísí Ọ̀nà Banjo Alfred Riwani Obi Joseph Taraka Muri Badmus Atunde Amuwo wọn dá àwọn sílẹ̀ tiwọn tí wọ́n sì kí wọ́n mọ lọ láyọ̀ àtàlábíà ọ̀kan nú wọn ó ní Súnbọ̀jì Bùsẹ̀ tó padà kú sátìmọ́lé kó tó di ọjọ́ ọ̀dàjú nígbà tí Ọbáfẹ́mi Awolowo Latif Jákàndé àtàwọn méje yòókù tí wọ́n tẹ́wọ́ gba ẹ̀wọ̀n wọn lọ́kọ̀ọ̀kan ìjèjì ọjọ́ yìí ó jẹ́ ọjọ́ 11 oṣù kẹsàn-án September 11 ọdún 1963 ẹ̀wọ̀n ọdún mẹ́wàá Awolowo torí náà ìyá ẹ̀ṣẹ̀ Awolowo ń lò kìí ṣe Akíntola ló jẹ́ kí wọ́n ràn lẹ́wọ̀n rárá o gẹ́gẹ́ bí àkọsílẹ̀ nínú àwọn ìwé eléyìí tá a ṣàkójọpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ bá ń bá mi bọ̀ láti jẹ ẹ̀dógún lẹ́yìn wọn ti rán Awolowo lẹ́wọ̀n tán wọ́n fi ìyàwó Awolowo jẹ́ olórí ẹgbẹ́ Action Group sẹ́yìn náà.

ọkàn bá a lọ. Wọ́n fi ìyàwó alọ́wọ̀ jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú Action Group. Lẹ́yìn náà, wọ́n bẹ̀rẹ̀ sí gbogbo ọ̀nà láti yọ awólọ́wọ̀ lẹ́wọ̀n. Wọ́n pàbó ní Jásí. Ó ń wòye pé tí àwọn bá ṣe pọ̀ pẹ̀lú ẹgbẹ́ NCNT láti apá ẹ̀yà Igbó táwọn sì dìbò táwọn wọlé, àti pé awólọ́wọ̀ ó jáde nìyẹn. Ìyún èyí gan náà ni wọ́n ṣe títí tí wọ́n fi lọ darapọ̀ ẹgbẹ́ òṣèlú NCNT. Wọ́n sì di upga ẹ̀yàn à ń bọ̀ lápá tibẹ̀. Ṣé ẹ gbàgbé pé nígbà tí gbogbo awuyewuye ọ̀hún tó, Olúṣẹ́gun Awólọ́wọ̀ ló di ọmọ bíbí Ọbáfẹ́mi Àgàn láwọn àkókò tí ẹjọ́ náà wà nílé ẹjọ́ ní ọjọ́ kẹwàá oṣù keje ọdún 1963. Ìjàmbá ọkọ̀ ló kú sí lójú ọ̀nà Mọ́rosẹ̀ Èkó Síbàdàn, ẹ̀yìn Lagos Ìbàdàn Old Express Road. Nígbà tó wà, ó jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn agbẹjọ́rò fún bàbá rẹ̀, ọmọ ọdún 24 years. Ẹjẹ́ kò lápá àtúntò wọlé lọ sápá bí. Kí ni ó ṣe ìbẹ̀rẹ̀ ogun wẹ̀ẹ̀tì? Ó lẹ jẹ́ ṣe kí ni ká tẹ̀ ẹ́ wájú nítorí wọnú ara wọn ni. Kí ni bí ogun wẹ̀ẹ̀tì ẹ ṣe bẹ̀rẹ̀? Lákòókò tá a sọ yìí, Awólọ́wọ̀ wà lẹ́wọ̀n. Àwọn èèyàn Awólọ́wọ̀ wọ́n sì ti gba kámú lórí gbogbo ipa wọn báyìí. Sà ló sì jẹ́ wípé pàbó báyìí ní Jásí ló mú wọn fẹ́ni wípé káwọn kúkú dúró de àsìkò ètò ìdìbò ààrẹ nínú lọ́dún 1963. Èròǹgbà wọn ni pé bí ẹgbẹ́ àwọn bá wọlé, a jẹ́ wípé àwọn ò rí Awólọ́wọ̀ yọlé. Èyí gan ló sì ṣe tí wọ́n fi mú tó mú kí ẹgbẹ́ òṣèlú Action Group tí wọ́n ṣe pọ̀ pẹ̀lú ẹgbẹ́ NCNC, ẹgbẹ́ àwọn Nnamdi Azikiwe, tí wọ́n sì gbé ẹgbẹ́ náà gbé kalẹ̀ tí wọ́n jẹ́ UPGA, United Progressive Band Alliance. Ní gbogbo àkókò yìí, ẹgbẹ́ tí Akíntola náà dálẹ̀, ìyún ẹgbẹ́ Nigerian National Democratic Party NNDP, òun náà ti ń ṣe pọ̀ pẹ̀lú ẹgbẹ́ àwọn Hausa, ìyún Northern People Congress NPC, ẹgbẹ́ àwọn Sadauna àti Tafawa Balewa. Ẹ̀yìn àwọn méjì wọ́n parapọ̀, wọ́n di NNA, Nigerian National Alliance. Ìyàwó Awólọ́wọ̀ òun ni ẹgbẹ́ UPGA, òun ni wọ́n fà kalẹ̀ nígbà tí NNA tí wọ́n fa Tafawa Balewa lẹ̀. Ẹgbẹ́ UPGA, ẹ̀yìn àjọṣepọ̀ àwọn Azikiwe àti ẹgbẹ́ Awólọ́wọ̀, ẹ̀yìn Action Group àti ẹgbẹ́ NCNC. Àwọn fa ìyàwó Awólọ́lẹ̀ gẹ́gẹ́ bí olùdíje fúnpọ̀ Prime Minister ni o. Nígbà tí NNA, Akíntola àtàwọn Balẹ̀ àti Sadauna, àwọn fa Tafawa Balẹ̀ wàálẹ̀. Nígbà náà tó tún olórí ìjọba ńgbà náà, wọ́n fa kalẹ̀ tí yóò jẹ́ olórí ìjọba àpapọ̀, Prime Minister. Ohun táwọn kan sọ ni wípé Sadauna Balẹ̀ wà, wọ́n fi ipò náà, wọ́n fi ń ṣe ìjàmbá nígbà náà. Nígbà tí Akíntola náà ń lo ipò tiẹ̀ láti fi ṣe ìjàmbá ní Western Region, ó jẹ́ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ nígbà náà. Nígbà tí wọ́n yípo ẹgbẹ́ UPGA, ẹgbẹ́ Action Group àti NCNC, wọ́n fi kéde síta wípé àwọn ò ní kópa nínú ètò ìdìbò ìjọba àpapọ̀. Wọ́n ní kí ẹgbẹ́ NNDP ti Akíntola àti ti MPC táwọn Sadauna tí wọ́n dálẹ̀, kí àwọn méjèèjì tí wọ́n pawọ́pọ̀ tí wọ́n di NNA, kí wọ́n lọ dá ṣe ètò wọ́n lọ dá ṣe. Ní kété tí ẹgbẹ́ UPGA tí wọ́n pé àwọn ò ní kópa nínú ètò ìdìbò náà mọ́, ìdùnnú ńlá gbà ló jẹ́ NNA. Orí táwọn ọmọ Akíntola, ẹ̀yin inú wọn bẹ̀rẹ̀ sí ní dùn. Orin tí ó sì gbé wípé nǹkan ti ṣe àwọn ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ torí tí wọ́n bá ti sọ pé àwọn ò ní kópa báyìí, kò ní sọmọ lẹ́yìn Awólọ́wọ̀ kan tí ó jáde dùn. Orin tí ó sì gba ẹnu wọn ni wípé nǹkan ti ṣe àwọn ọmọ ẹgbẹ́ Awólọ́wọ̀ torí tí wọ́n bá ti sọ pé àwọn ò ní kópa báyìí, kò ní sọmọ lẹ́yìn Awólọ́wọ̀ kan tí ó jáde pé òun fẹ́ díje dupò torí ẹgbẹ́ ti kéde. Tí wọ́n bá sì padà jáde, a jẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ ó ti tako òfin ẹgbẹ́ nù. Èyí ló mú inú wọn dùn púpọ̀. Ọ̀rọ̀ yóò ṣàdédé ríbẹ̀ o. Ìyàwó Awólọ́wọ̀ àti Alhaji Dauda Adégbèrò, tí wọ́n jẹ́ olórí ẹgbẹ́ Action Group pẹ̀lú olórí ìjọba ilẹ̀ Igbo Michael Ọ̀para, òun ni wọ́n jọ jókòó pẹ̀lú àwọn aṣáájú ẹgbẹ́. Wọ́n wòye, wọ́n sì fẹnukò pé ó ṣeéṣe kí èrú wà nínú ètò ìdìbò tó fẹ́ wáyé yìí. Eléyìí gan ló jẹ́ kí wọ́n rò pé táwọn bá ní àwọn ò dìbò mọ́, ìjọba Balewa ó sun ọjọ́ ìdìbò síwájú.
ka won le yanju gbogbo wahala ile to wa nle ko to di wi pe ojo bu na pe ṣugbọn asise nla gba ni won si ile merin numo joba balewa o sun ojo dibo si waju ka won le yanju gbogbo wahala ile to wa nle di wi pe ojo bu na pe ṣugbọn asise ni won si ile merin lo wa nigba na so wi pe ekun merin ile awusa ile ile yoba ati agbegbe arin gbogun iwo o iyun midwest npc ti sadauna ile awusa nndp ti aladoke akintola nisho ijoba nile yoba ncnc ti awon inise ti midwest o se wa je yi nise lo kan toruko ti enje oko ti ebo iyun lati be o lapa ti midwest ni o mo jade ntie o ni ko se ni keni to lo pe ki awon mo dibo lapa odo tohun o ori ibo awon asofin ijoba apapo ni won fe nta won gba to hun si ti din dandan bayi ni won dibo iyun ni agbegbe wori ati nilu benin ni safawa balewa lo ku olopa fun pe ase pa ase pe ko si ibi ti won o ti ni dibo jake jado orile ede wa nigeria nigba na pe ko ni mule o gbogbo ibi kibi patapata ni ti buto orile ede nigeria o ni won ti gbodo dibo na ba si ri mo kan fe fi runa gba pe ka won olopa awon agbofinro bi won eyi lo si mu ki won fi pe ki won da fi oko ti e mo ki won fi je minister fun oro eto ni lorile ede wa nigeria ngba na o pada leyin aziku eni o nlo na fi to pelu egbe sadauna ati balewa pelu akintola afojusun egbe obga fun egbe awon awo eyin o lo fori sopon tori ni bi gbogbo ni won ti dibo ngba na gbogbo awon ti akintola fakale lo wole be dibo lapa ile igbo nti won ṣugbọn won dibo lawon agbegbe kan awon eyan si wole balewa bota gege bi olori ijoba iyun prime minister to si kede pe eto na lo bo ti to ati bo ti yin o fi ipe sita fun azikue o ji are ni anigba na lati kede ohun lati si pe lati gbe ohun pe ohun lohun se kini ohun lohun wole gege bi prime minister ijoba ta se lorilede nigba na egbo mi daada laarin odun 1960 ti odun 66 o je deede bi won se nse ijoba iyun ni ebriti ko ni britain iyun ni britain ni o jae ta oyibo iyun ta won oyibo england ni o ṣugbọn gbogbo lẹyin igba naa titi aku titi di akoko ta wo o je bi won se nse lorilede america lasiko igba naa won ki dibo are tabi ibo lori ijoba awon ekun kookan ibo awon asaju nile imo asofin o ni won ma n di ti won fi yan olori ijoba ko iyun prime minister ati premier egbe oselu wole ni yoo sejọba egbe oselu to ba poju ni ile igbimọ asofin o ni o fa eyan kalẹ iyun ni egbe oselu won wipe iwo lo so lori wa bi an ti n se ngba naa lasiko gba naa won ma yan aare ni won kan yan wipe eyan eni bayi gege bi aare o le won yan igbo gege bi aare awusa n se prime minister lonikaluku naa n se ti won iyun lọkọọkan eje aare igba naa ibe lagbara una ni Nnamdi Azikiwe are igba na agbara meji pere nlo ni akoko ni wipe o nikan lo lagbara lati pe eni ti egbe oselu to ba wo iyun ninu ibo ile igbimo asofin to ba ti won ba faka lati lo je olori ijoba apapo iyun prime minister are o ba ti pe iru eni be wipe iwo lo jawe olubo o gbodo kede ara re gege bi pe ohun ni prime minister be si re o gbodo so wipe o gbodo fira re joyi mo agbara keji to ni oni wipe ase lati yo ijoba iyun prime minister nipo lese kese owo re ibi ni wahala ti bere gan se mo wipe ikwe nlo ni ncnc ti egbe action group ta wo lowo ti won se po pelu ti won si ti fi

ti ti fi di obga to ye pe awon mejeji oni obga eyin ajosepo awon mejeji ni won di obga ile o ti joko odedi oni ari azikwe lo fi se na abajade ibo won nigba na ni wi pe egbe ni oni joko ju joko many le la adosan iyun 174 oni won ni nigba na nigba ti egbe obga iyun awon ni joko 15 iyun 35 ilegbe ma sofin ti federal ilegbe ma sofin ti ijoba apapo eje atu sare menu ba pe afawa balewa o ko lo lori egbe npc kitola se po mo o sadauna ti ilu sokoto iyun ama jubelo oni olori egbe igbakeja san ni tafawa balewa mo je ngba na o egbo mi ada sugbon oni ki igbakeji o iyun balewa ko ma lo se olori nigeria iyun prime minister leko tori ohun o le fi le awusa le laila be na si ni sadauna ti npase ti balewa o si ninu ise iwadi wa ni se ni sadauna lo fe gba di afun awusa eyin ni kaluku na roko sodu ara re won fe se patapata ni eyi gan lo fa eyin o ti won o fi re awon awo lowo o ti akitola na fe se ise la ile yoruba fun awusa ba fun yoruba na lati le wa ninu ise isakoso loke ka ma ba di ateme o ti le je wi pe oju ba mi lawon eyan fi nwo wi pe bi ilu gangan ibi to koju se nikan eyin lo ko selo ohun ti sadauna ba ti so nigba na ohun la bege eyin o ti sadauna si ma nte o ma ngba na ni wi pe awon apa ariwa orilede yi awon la won lo orilede Nigeria gbo wa na la tori ta wa na ba so mi wa na so pa wa na la ni Nigeria gbo wa la jo ni ajosepo wa ni na ni mo Nigeria te wa ohun ti won ba so fun awon yoku na ni wo gbodo mo tele eyin o ni isoro ta won ni ni awolowo nigba na bi sadauna se so to si ti wa lati mo le bayi a je pe fun akintola lati le njo nilo lati a lati le ile yoruba daada ipo ki aziku epe balewa pada sori e o gbe opa ase fun bo ti wu o mo o se be ti mo ba si ti gbo pa ase fun o gbodo kara re ni olori ijoba eyun prime minister ni sadauna ti bi wa won ba bere si ni ranse sawon agbagba kan lapa eya lati ba aziku e so o gbe opa ase fun o gbe opa fohun lati ba se ijoba ohun lo won ranse si James Mbalefo to je adajo agba nile ibo ngba na lati wa bo mo ya re soro o gbe ijoba fun balewa eko lati se be bakan na ni adaju agba ni Nigeria ngan onidajo adetokun ba demola o wo aziku e lo lati lo ba soro pe ko pe balewa aziku e tun ko bakan na leyin na won tun pe teslim reliance to je olootu eto ija lati ba aziku e soro o mo tun ko bakan na igba ni won fi ye pe wọ́n fi yé ngbà náà tó mọ̀ wípé táwọn bá ń ṣèjọba báyìí ó ṣeé ṣe káwọn ológun kí wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn gbohun tásìkò sọ ni wípé gan ló dà ó ní kí wọn ó gbà gan ló dà bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbà àgbà ìpẹlẹ báyìí ni ọmọ múlẹ̀ tásìkò sọ ngbà náà ni wípé òdìbò kí wọ́n fi gbé ara wọn wọlé ngbà náà ò da rárá lẹ́yìn náà olóyè májẹ kó dùn mí adétòkun bo adémọlá sadauna àti akintola wọn gbé ọgbọn ńlá kan kalẹ eléyìí gbára ó lágbára púpọ̀ jù lóòótọ́ ni ìwé òfin nàìjíríà sọ wípé ààrẹ nìkan ló ní àṣẹ láti pe prime minister sípò tí ò bá sì pé a jẹ́ wípé prime minister ò lè yan òfin náà ló tún fìdí ẹ̀ múlẹ̀ pé táwọn nǹkan kan bá ṣẹlẹ̀ sí ààrẹ a jẹ́ wípé ó wẹ ní ìdípò rẹ̀ ni àkọ́kọ́ ni pé bí ààrẹ bá papòdà bọ́ bá kú tí wọn ò sì tí ì yan

ẹ káàbọ̀ pa. Ẹyìn bàbá wa tí wọ́n pè mí lẹ́yìn ètò oúnjẹ. Ẹbẹ́yìn náà ń fọkàn bá wa lọ báyìí. Bàbá wa láti Kétu kọ̀ wọ́n. Ìyànṣẹ́yìn náà ń fọkàn bá wa lọ. Fọ̀rọ̀wérọ̀ yìí ẹ mọ̀ Edmond Obilo. Edmond Obilo, thank you so much. N ló fi fọ̀rọ̀wérọ̀ ń ṣọwọ́ sí mi. Ṣé ẹ rí ìfọ̀rọ̀wérọ̀ yìí? Wọ́n ń ṣe lálàyé, wọ́n ń béèrè lọ́wọ́ Bá Ayọ̀ Adébànjọ. Bàbá tẹ́ ń sọ níjọ wípé tá a bá ẹ̀yin lọ sọ́dọ̀ wọn, wọ́n ṣàlàyé fún yín. Wọ́n ń béèrè lọ́wọ́ Bá Adébànjọ wípé ṣé òótọ́ onírúgbèsẹ́ yìí wáyé wípé wọ́n ẹ fẹ́ jàjọba gbà náà. Bàbá yìí nírọ́ kò sí ń tọ́jọ́. Gbọ́n ẹni tó jẹ́ atọ́kùn ètò ń béèrè lọ wípé ẹni tẹ́ jọjọ́ ọmọ ẹgbẹ́ òun ló ń sọ̀rọ̀ yìí. Òun ló sọ wípé lóòótọ́ òun nìgbésẹ̀ yìí wáyé. Ṣùgbọ́n àwọn ní òun sọ ti ẹni kò àwọn ò mọ̀ ń pa ẹ̀. Bó ṣe lọ gan. Ọjọ́ burúkú gbà ni ọjọ́ tí ogun wẹ̀ ti ẹ̀ bẹ́ẹ̀ ni mo ṣe. Ọjọ́ kejìlá oṣù kẹwàá ọdún 1965 ni. Gbogbo ẹ̀yin tẹ̀ ń pè wá, ẹ mọ́ ti pè wá. Àti ìpè ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àbíbó ni. Láti bí ọjọ́ kìíní nínú oṣù kẹwàá. Làwọn èèyàn ti mọ̀ wípé oṣù náà ó lágbára púpọ̀. Oṣù náà ni ètò ìdìbò nílẹ̀ Yorùbá ẹ̀yìn ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún 1965. Láti ọjọ́ kìíní.

oṣù kẹwàá òun ni oríṣiríṣi nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ṣe káàkiri orí akíntola mọ̀ pé tóun ò bá lọ wọlé pẹ́rẹ́ ajẹ́ pé omi ti tẹ̀yìn wọ̀gbìn òun lẹ̀ ó mọ̀ pé táwọn aṣòfin tóun fà kalẹ̀ bá wọlé ni ó fóun láǹfààní láti dé ipò olórí ìjọba ilẹ̀ inú western region òun ó sì mọ bá iṣẹ́ òun lọ ṣùgbọ́n tí ò bá lọ rí bẹ́ẹ̀ ti ẹgbẹ́ obga wọn bá lọ gba ẹjọ́ bá jẹ́ pé àwọn aṣòfin tó pọ̀ jùlọ tó lọ wọlé nípínlẹ̀ wọn ó yọ òun bí ìgbà tí wọn ń yọ jìgá ni o wípé wọn ò fi bẹ́ẹ̀ kọ bí ara sí ètò òdìbò ti prime ṣùgbọ́n wọn jáde tán fún ti ètò òdìbò ìyún region ní ẹkùn wọn lásìkò tá à ń sọ yìí dáúdà adégbèrún ó ti kó lọ sílé àwólọ́wọ́ òkè àdó-ìbàdàn ibẹ̀ ló wà tí wọ́n ti ń ṣe ìpàdé lọ́sàn-án lóru wọn mọ̀ pé ìṣeṣẹ́ kékeré rárá láti jáwé olúborí pẹ̀lú òbí ládòkè akíntola ló jẹ́ káwọn náà múra sí wọn múra sí ìpolongo ìbò wọn pẹ̀lú ìpàdé lọ́lọ́kan òjọ̀kan lóru láìsùn láìwo ṣùgbọ́n àyágbọ̀n ògúngbẹ̀gbọ́n náà lọ̀rọ̀ náà fi jẹ́ láàrin àwọn méjèèjì láàrin akíntola àtàwọn ọmọlẹ́yìn àwólọ́wọ́ akíntola tún gbé nǹkan kan jáde níṣe ni ẹgbẹ́ ep ló jẹ́ ti akíntola wọn lọ níṣe ni ọlọ kún fọ táwọn ọmọlẹ́yìn awólọ́wọ́ wọn ò rí fọ́ọ̀mù rárá dé kópa ní ìdìbò ṣé ẹ sì mọ̀ wípé tí wọn ò bá ti rí fọ́ọ̀mù rárá a jẹ́ wípé akíntola nìkan ni ó dìbò pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ ẹgbẹ́ òṣèlú rẹ̀ nìkan àwọn ti ẹ̀dìngan tí wọ́n rí fọ́ọ̀mù rà ló ni wọn ò kópa nínú ètò òdìbò ó sì jẹ́ wípé tí wọ́n bá ti bẹ̀rẹ̀ sí ní kààbò báyìí ẹ̀yìn a jẹ́ wípé wọn ò ní wọ́n jáwé olúborí ní àtakò kankan rárá eléyìí tí wọ́n ń pè ní ọ̀nà post lẹ́yìn náà làwọn ọmọ ẹgbẹ́ obga wọn lọ bí wọ́n ti pọ̀ pẹ̀lú tó jẹ́ àjọṣepọ̀ action group àti nc wọ́n pe ìpàdé ẹgbẹ́ ibẹ̀ ni wọ́n ti sọ wípé ó ipò tó wà ní ilé ìgbìmọ̀ aṣòfin tó jẹ́ 94 làwọn ó díje fún àwọn náà padà jáde pèsè a wà á díje báyìí ẹkùn tọ̀dọ̀ wa ti western region àwọn region mi ó ti ṣe yín bá wọ́n jáde wípé àwọn ó dì fún ẹgbẹ́ obga àjọṣepọ̀ ag action ncnc nígbà táwọn akọ́lá ti wá dọ́gbọ́n báyìí ohun tí wọ́n sọ fáwọn aráàlú ni wípé tí wọ́n bá ti gbọ́ wípé ẹnìkan wọlé láti inú ẹgbẹ́ àwọn ládòkè akíntola láì látakò èèyàn ọ̀nà post káwọn aráàlú kí wípé wọ́n ti ṣe ìrúnú àwọn aráàlú ò gbọ́dọ̀ gbà kí àwọn ò rí fọ́ọ̀mù rárá ni o fọ́ọ̀mù tá a rí rà ni ò ní jẹ́ kẹ́ ẹ rí ẹgbẹ́ òṣèlú lórí ìwé ìdìbò débi tẹ́tẹ̀ káàbẹ̀ gbogbo àwọn tó yẹ kó fún àwọn ní pátápátá ni wọ́n ti sá lọ àwọn èèyàn fẹ́ràn ẹgbẹ́ awólọ́wọ̀ púpọ̀ jù débi pé níbi gbogbo tí wọ́n bá ti rí àwọn akíntola báyìí tàbí níbi tí wọ́n bá ti rí pé wọ́n lẹ pótà nna tó jẹ́ àjọṣepọ̀ ẹgbẹ́ akíntola àti npc sàdáúnà tàbí ibi tí wọ́n ti ń polongo báyìí wọ́n máa ń sọ wọ́n lóko nígbà téèyàn ń sọ̀kùsà síta ni nínú ọ̀rọ̀ dáúdà adégo tó jẹ́ olórí ẹgbẹ́ action group nígbà náà ni lásìkò tí a wọ̀ wà ní ọgbà ẹ̀wọ̀n ó ní ọjọ́ kẹta oṣù kẹwàá 1965 yìí kan náà òun náà ni àwọn kan ni wọ́n gbé nǹkan tórúkọ rẹ̀ ń jẹ́ adégòkè òun ni wọ́n ní ẹgbẹ́ òṣèlú obga òun náà wà lára àwọn olùdíjupò sí ilé ìgbìmọ̀ aṣòfin lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú obga ni ọmọ action group ó ní wọ́n gbé adégòkè wọ́n gbé lọ sí agbègbè kan ní ìpínlẹ̀ èkó nílùú ukoyi ibẹ̀ ni ní àwọn ò fún ní owó ó sọ wípé òun ò ní díje àwọn adégòkè ṣùgbọ́n wọ́n ní adégòkè ó kọ̀ eléyìí ló mú kí wọ́n lù ú bí ejò àìjẹ adégbèrún sọ̀rọ̀ yìí yóò fáwọn oníròyìn bẹ́ẹ̀ ó lóun ṣe bẹ́ẹ̀ káwọn aráàlú ó lè mọ ohun tí ń ṣẹlẹ̀ ni lẹ́yìn náà wọ́n kéde àwọn ọmọ ẹgbẹ́ akíntola mẹ́ẹ̀ẹ́dógún kan nílé ìgbìmọ̀ aṣòfin western region pé wọ́n táì látakò ìyún ọ̀nà post ní kété ní kéde yìí ó ti báyìí adégbèrún tó jẹ́ olórí ag new action group ńgbà náà ó ní irọ́ pátápátá ni o wọn ò jẹ́ káwọn fọ́ọ̀mù rà ni o níṣẹ́ ni akíntola ní kí àwọn tó

Kẹwàá October 11th, ọdún 1965, ti ṣe ọjọ́ ìdìbò gangan. Àwọn èèyàn tún ta lọ́pọ̀ yanturu láti dìbò. Ìbò náà ti dé ibì kan, kò tiẹ̀ tí ì débì kan rárá. Tí wàhálà ti bẹ̀rẹ̀ sí ní ṣẹlẹ̀ lọ́jọ́ náà. Ó lágbára débi wípé àwọn èèyàn yìnbọn ṣàkàbùlà síra wọn. Bí rédíò ìjọba ti ń pariwo wípé àwọn ọmọ ẹgbẹ́ NNA níbi tí Akíntola wà ló wọlé, bẹ́ẹ̀ ni rédíò tó wà lókè mọ̀pọ̀ eléyìí táwọn ọ́gà tí wọ́n ṣe kiri tí wọ́n gbé kalẹ̀ síbẹ̀ làwọn ń ṣe ó dé ní ó dèjì ó dẹ̀ta. Ibi táwọn èèyàn sì tó do sí ibẹ̀ ni rédíò tiwọn, torí wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ ohun tó ní í ṣe pẹ̀lú ti Akíntola rárá bó ti wulẹ̀ ọmọ. Báwọn Akíntola ṣe ń wòye wípé nǹkan ò fẹ́ ṣe ẹnu re fẹ́ gbẹ́ ẹnẹni o, nígbà tí ó fi di bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ ni ìjọba Akíntola kéde wípé kó lé ó gbélé ẹ̀ lójijì. Wọ́n ní ẹnikẹ́ni ò gbọdọ̀ jáde torí kọ́fíù ti wà, séde ti wà. Ṣùgbọ́n nígbà tí ó fi di àfẹ̀mọ́júmọ́ ọjọ́ kejì ọjọ́ ìdìbò gan, ogun wẹ́ẹ̀tì ẹ ti bẹ̀rẹ̀. Ohun tí wọ́n fi fún ogun wẹ́ẹ̀tì ẹ ní orúkọ yìí ni wípé lásìkò náà níṣe ni wọ́n ń da bẹntiróòlù sáwọn tó jẹ́ olóṣèlú láà, tí wọ́n sì ń sun wọ́n lóòyè. Bákan náà ni wọ́n ń dáná sunlé wọn. Ohun tí wọ́n máa ń pariwo ńgbà náà tí wọ́n bá ti fẹ́ dáná sun ẹni tí wọ́n fẹ́ dáná sun, tàbí tí wọ́n bá fẹ́ dáná sun ilé ẹni tí wọ́n bá fẹ́ dáná sun ńgbà náà, wọ́n pariwo wẹ́ẹ̀tì ẹ̀. Tí wọ́n bá ti pariwo wẹ́ẹ̀tì ẹ̀ báyìí, ṣe ni wọ́n ó da bẹntiróòlù ìsara ẹni tí wọ́n bá fẹ́ dáná sun, tàbí ilé tí wọ́n bá fẹ́ dáná sun, wọ́n ó sì ṣáná sí. Ìṣù ó bẹ̀ná ńlá o. Iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe operation wẹ́ẹ̀tì ẹ̀ ni wọ́n pè é ṣáájú àwọn aṣáájú òṣèlú kan. Wọ́n pe wàhálà ọ̀hún gbà náà torí wọ́n ti ń gbaradì fún wẹ́ẹ̀tì pẹ́lábẹ́nu. Wọ́n pè ní operation take over. Bá padà ètò láti gba ilẹ̀ Yorùbá padà lọ́wọ́ àwọn kàràǹbà ní olóṣèlú. O ni wọ́n pè é nínú ẹgbẹ́ Akíntola, ṣùgbọ́n ṣé lóòótọ́ ni ṣá? Ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ òṣèlú ọ́gà ìyún Michael Ọ̀para, o ni wádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n fà kalẹ̀ láti darí ètò ọ̀hún ìyún operation take over ìyún operation gbà padà. Ọkàn pàtàkì nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú NCNC tí wọ́n di ọ́gà ni Okeo Mbadiwe ló sì kéde pé ó kéde ètò náà wípé ó yá iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí o. Lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá October 10 ni ọjọ́ ìdìbò kù ọ̀la. Mbadiwe ó ní tí ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ kankan tí wọ́n bá gbèrò láti ṣe èrú lásìkò ìbò náà, wọn ó mọ̀ páwọn náà múra àwọn lẹ̀, wọn ó mọ̀ páwọn ò múlẹ̀rẹ̀ rárá. Gbogbo èèyàn ló mọ̀ dájú wípé Akíntola ò fẹ́ gbéjọba Western Region lẹ̀. Bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ ọ́gà tó jẹ́ àjọṣepọ̀ Action Group àti NCNC wọn láwọn ò ní gbà rárá. Ní gbogbo àkókò yìí, ẹ mọ́ gbàgbé wípé awolowo ń bẹ lẹ́wọ̀n. Azikwe tó jẹ́ igbákejì olórí ìjọba nígbà náà, ẹ̀yìn lẹ́yìn Dauda Adegbeiro tó jẹ́ olórí ẹgbẹ́ ọlọ́pẹ AG, òun náà ni wọ́n fẹ́ kó jẹ́ olórí ìjọba ilẹ̀ Yorùbá nígbà náà. Nígbà tí Ahmadu Bello tó jẹ́ olórí ìjọba ilẹ̀ Hausa, ìyún Sadauna tóun wà lẹ́yìn Ládòkè Akíntola tó sì pa á láṣẹ wípé ẹ̀yìn Akíntola ni kí Balewa tó jẹ́ olórí ìjọba Nàìjíríà nígbà náà wà. Ọ̀rọ̀ ń di fàǹfà, wọ́n fà mọ́ra wọn lọ́wọ́, wọ́n fẹ́ fà já. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló di èrò ọ̀run gbà náà, àwọn kan dèrò ẹ̀wọ̀n táwọn kan sì di aláàbò ara. Nígbà náà lórí ìjà òṣèlú láàrin àwọn igun méjèèjì yìí, ṣe mọ̀ pé Yorùbá bọ̀ pé ibi tẹ́rin méjì bá ti jà oko abẹ́ wọn ni nìyà ọ̀jẹ̀. Lọ́jọ́ tí ìbò kú ọ̀la yìí, ó ní wọ́n gbẹ̀mí arákùnrin kan tórúkọ rẹ̀ ń jẹ́ M.A. Ọ̀kẹ́ nílùú Ìbàdàn. Arákùnrin yìí ni olórí àwọn tí yóò ṣètò ìdìbò ní gbogbo agbègbè ìlú Ògbómọ̀ṣọ́.
lóòótọ́ ẹnu ti ń kun arákùnrin náà tẹ́lẹ̀ pé ẹgbẹ́ òṣèlú ọ́bgà tó jẹ́ ti dáúdà adégbènrò ni arákùnrin náà fẹ́ ṣiṣẹ́ fún lọ́jọ́ ọ̀dì.

won ti yinbon farakunrin na lojo na nkan mi to tun sele ni wi pe ise ni won ba obiti biti we dibo yun ninu ile kan ni mushin leko ojule 16 number 26 opopona shylon ni mushin ilu eko ni le na awon eyan tori nigba ti won ko awon iwe dibo on wole ni won so fun awon mi ta won sugbon ka won yun to debe won ti tetese kini won ti ba won agbofinro won ti ba won ni enu ona nigba na pati pa bayi lawon eyan na fi wole sinu ile na fi wole ti won o wole bayi ise ni won ba apoti idibo to po lo rerere pelu we idibo nu e ti won ti di to ti kun bambam awon eyan sakiyesi nigba na wi pe awon egbe oselu akintola nlo sise na ba wa di ofi die mule pe ni bayi ni daju daju awon go gan lo wa ni di ogun we ti e nigba na ago mejila ku seju merin awon wo lo wa ni di ogun we ti e opolopo eyan ni won so wi pe awon mo ni moto gba awon agba agba kan wa ni sale odo ti won lulu fun ero mi awon ni moto yi nigba na awon agbero awon dereba ati awon mose won ni won ja ogun we ti e nigba na besi ni awon ara ilu na won se atileyin fun won egbo na kini n to ka awon omo egbe onimoto yi pelu oselu bawo gan ni won se pinu lati wa leyin awo lowo eje yanana na eje ajara wa tan beta lapa ati be opolopo eyan ni o mo wi pe ajosepo ti wa laarin egbe awo lowo ati egbe awon onimoto tipe tipe koda sise onimoto daada oga awon onimoto oni oba fe mi awo lowo lásìkò tí awolowo fẹ lọ sílùú òyìnbó láti lọ kàwé sí ó bẹ̀rẹ̀ sí ní wa owó yùn ní gbogbo ọ̀nà oríṣiríṣi iṣẹ́ ló ṣe ó ṣiṣẹ́ tíṣà ó ṣiṣẹ́ akọ̀ròyìn ṣùgbọ́n ó rí wípé iṣẹ́ náà ò mówó wọlé tó bóun ṣe nílò rẹ̀ láti lọ sílùú òyìnbó lọ kàwé awolowo ṣiṣẹ́ ayánilówó èlé nígbà náà ṣùgbọ́n kò rí nǹkan kan bẹ̀ kó tó wá di wípé ó tuwó jọ ó ra ọkọ̀ akérò ní lọ́dún 1936 ó ra tazí méjì pẹ̀lú ọkọ̀ àgbárígò kan iwájú ọkọ̀ àgbárígò yìí ni máa jókòó sí táwọn dẹ́rẹ́bà àti kọ̀ǹdọ́kítọ̀ tí wọ́n sì máa kó èrò lójú ẹ̀ kò sí ọmọ onímọ́tò kan tí ò máa wó lọ́wọ́ nígbà náà lásìkò náà ẹgbẹ́ onímọ́tò kan péré ló wà nínú Nigerian Motor Transport Union kí awolowo tó darapọ̀ mọ́ ẹgbẹ́ náà ni ẹgbẹ́ náà ti ń fojú winá ìṣòro kan gbà náà débi pé wọn ò mójó tí wọn ó dọrùn lásì gbogbo ìgbà sì ni wàhálà náà ń gbẹ̀mí wọn ní ń gbé wọn lówó lọ ní gbogbo ìgbà wàhálà tí ń ṣẹlẹ̀ nígbà náà ni wípé kíṣe làwọn onírelúwé ni wọ́n ń gbógun ti àwọn onímọ́tò ohun tí wọ́n sọ ni wípé ọ̀nà táwọn ń gbà làwọn onímọ́tò náà ń gbà àti wípé bí àwọn onímọ́tò ṣe ń pọ̀ sí ni owó táwọn táwọn èèyàn fi ń wọkọ̀ táwọn ń pa wọlé ní dínkù sí nígbà náà sì rèé ìjọba àwọn òyìnbó aláwọ̀ funfun ńlò níléeṣẹ́ reluwé gbà náà kí á sì ni wọ́n ti gbé ìgbésẹ̀ lórí ohun tó ń ṣẹlẹ̀ náà ìgbésẹ̀ tí wọ́n gbé ni wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní dẹ́rùba àwọn onímọ́tò tí wọ́n sì ní kí wọ́n mọ san àwọn owó kan ní ìlọ́po méjì ìlọ́po méjì ìlọ́po méjì ìgbà náà awolowo wà nù wọn wọ́n lọ fún ìyọsẹ́lódì ọlọ́jọ́ méje lásìkò tí awolowo bá wọn dá sí orin ilẹ̀ òkìlẹ̀ ń gbà náà awolowo kọ̀wé lóríṣiríṣi sí george bàbá eléyìí ló sì jẹ́ kí wọ́n sọ di ọ̀gá wọn iyun àwọn onímọ́tò ni o torí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé ó mọ̀wé nígbà tí awolowo kọ̀wé títí tíjọba ò dá wọn lóhùn làwolowo sọ fáwọn onímọ́tò wípé ìwọ̀n ó jẹ́ káwọn lọ fún ìyànṣẹ́lódì ọlọ́jọ́ méje káwọn daṣẹ́lẹ̀ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ yorùbá awolowo ló bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri sí gbogbo ilẹ̀ yorùbá níbi tí gbogbo ọmọ
ẹgbẹ́ onímọ́tò wà kò sí tí ó tó ní pé ó fẹ́ ó ní kí gbogbo wọn kí wọ́n darapọ̀ ló lábẹ́ àbúradà kan ìbàdàn àti èkó ibẹ̀ sì ni ìdaṣẹ́lẹ̀ náà ló ti fẹsẹ̀ múlẹ̀ jùlọ jùlọ nígbà náà. Mo ti sọ fún apá kọjá aago méjì mo fẹ́ ká parí ẹ̀ lálẹ́ ọjọ́ keje oṣù kínní January 7, 1937 ó ní àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò bẹ̀rẹ̀ ṣẹṣẹ́ lódì wọn jákèjádè gbogbo ibi tí wọ́n wà nílẹ̀ Yorùbá tó fi mọ ilẹ̀ Bìíní ọjọ́ méje ni wọ́n fi lọ fún ìyanṣẹ́lódì ìyanṣẹ́lódì ló sì jẹ́ alákọ̀ọ́kọ́ tí yóò jẹ́ ọlọ́jọ́ gbọọrọ bẹ́ẹ̀ òun sì ni ẹlẹ́ẹ̀kejì ìyanṣẹ́lódì nínú ìtàn orílẹ̀-èdè wa Nàìjíríà ìyanṣẹ́lódì àkọ́kọ́ tó wáyé lórílẹ̀-èdè yìí ó jẹ́ táwọn òṣìṣẹ́ reluwé ọjọ́ kan péré sì ni pẹ̀lú ìyanṣẹ́lódì yìí ló lágbára jùlọ nínú tàwọn awólọ́wọ̀ ni o àsìkò náà ni wọ́n fi awólọ́wọ̀ ṣe ọ̀gá àwọn onímọ́tò ọ̀kan nínú àwọn bọ́ìsì tí wọ́n ń tẹ̀lé awólọ́wọ̀ káàkiri nígbà náà torúkọ rẹ̀ ń jẹ́ làwáàlú ló padà wá di láwà ní ọmọ pupa ìyún ní musin ni ogun wẹ̀ tí ẹ ti bẹ̀rẹ̀ orí nígbà náà sinilé àwọn àwọn bọ́ìsì ó ti yẹ yín bá wọn. Ọ̀dà ṣe ẹ rí pẹ̀lú bí wàhálà òun ṣe pọ̀ nígbà náà àyètò òdìbò lè wáyé láwọn agbègbè kan ní musin o nítorí wípé ibẹ̀ ló ti bẹ́ẹ̀lẹ̀ ló sì jẹ́ wípé ibẹ̀ ni wàhálà òun ló ti fẹsẹ̀ rinlẹ̀ jù ó dá bó ti jẹ́nu ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 1966 kínní tó ṣẹlẹ̀ ńjọ́ náà ọjọ́ yìí gan ni Ládòkè Akíntola ló jáde láyé nígbà tí àwọn ọ̀dọ́ ọmọ ológun kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n sì gbẹ̀mí àwọn tó jẹ́ ṣàǹkùṣàǹkù níjọba ní ọjọ́ kẹrìnlá oṣù kínní ọdún 1966 ní ọjọ́ tí ó kú ọ̀la Ládòkè Akíntola ti ó jáde láyé ọjọ́ náà gan ilé ilé rẹ̀ ló wà ìyàwó àtàwọn ọmọ rẹ ibi tó ti jẹ wípé ibẹ náà ń làwọn ológun ni wọn kà wọn gẹgẹ bí iṣẹ ìwádìí ṣe fìdí ẹ múlẹ

tí wọ́n pè èyàn ní ààrẹ ọ̀nà kakanfu ilẹ̀ Yorùbá. Ẹnu kọ́ tètè bọ̀ lẹ́kọ̀ọ́. Ó láwọn iṣẹ́ kan tí wọ́n ó ṣe bẹ̀ níṣẹ́ láa tẹ́lẹ̀. Àwọn ìgbésẹ̀ kan wà tí wọ́n ó gbé pẹ̀lú ẹ̀. Ó jẹ́ pò náà ó dọ̀kun. Ẹyin iṣẹ́ ìwádìí fìdí ẹ̀ múlẹ̀ wípé ó gbé pẹrẹgì nàkaná pẹ̀lú wọn. Ṣùgbọ́n nígbà tó yá, nígbà tó jẹ́ wípé wọ́n kọ̀ sí wàhálà bí wọ́n ṣe mú àwọn ìyàwó àtàwọn ọmọ rẹ̀ ń bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ ẹ̀. Iṣẹ́ ìwádìí kan ṣe tọ̀nù. Iṣẹ́ ìwádìí míì ni wọ́n gbé, wọ́n sì bá bí ẹran ni. Àwọn kan ni wọ́n gbé, wọ́n gbòkú ẹ̀ lọ. Ṣùgbọ́n òkodoro ibẹ̀ ni wípé nígbà yóò di àárọ̀ ọjọ́ kejì, kódà àtìyàwó ọmọ gan fẹ́ mọ ń tọ́ṣẹ. Wọ́n kàn bá òkú Ládòkè Akíntọ́lá lẹ̀ nínú ilé rẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ní ọjọ́ kẹẹ̀dógún oṣù kínní ọdún 1966 January 15 ọdún 1966. Ìtẹ̀gbàjọba ni wọ́n pe ìṣẹ̀lẹ̀ náà ńgbà náà. Ó ṣe láàánú wípé àwọn tó wà nídìí ìdìtẹ̀gbàjọba tí wọ́n gbẹ̀mí àwọn ṣàǹkóṣàǹkó nù ìjọba náà ńgbà náà. Ó pa àwọn fẹ́ gbàjọba, wọ́n kàn ṣe kíni, wọ́n gbẹ̀mí àwọn ìgbà náà. Ní gbogbo àkókò yìí Bafẹ́mi Awolowo sì wà nígbà ẹ̀wọ̀n. Ẹ̀jẹ̀ àfìyílẹ̀ bá wọn, ẹ̀jẹ̀ àfugigun lápá àti ìtọ̀. Ẹ ṣeun o. Aago méjìlá ó ti kọjá ìjú mẹ́rin. Kódà bóyá ká mọ fele yìí ṣe lọ́ba yìí. Gbogbo ẹni tó bá fẹ́ pè mí, bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò, ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ ètò. Gbogbo ohun tẹ bá ní láti sọ, ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ lẹ́yìn ètò. 0904-888-9999 0904-8399 0904-8399. Ẹ gbọ́ lẹ́ẹ̀kan sí 0904-888-9999. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣùgbọ́n ìtẹ̀bà fẹ́ jẹ́.